0: olórin emi to ma wa nbe temi to re du yaya babo se bi pade aduwa lagbara na yi ta pa kori eni no mo wo se bi ti egberun marun eyan to ba koko de yo gba ma du aduwa lo fe emi oni mi se o te kunare alaye egbe 06 648 1455 olorun no mo wo baba aduwa eke 47 jo tu aye re sile babo ka jo gba aduwa
1: ojo fun olorun ni oke orun ati ni aye alaafia ife inu rere si eniyan oro ase akoko re ni aro yi loruko jesu ohun ti ko se tun se oni baje lowo oro ase kejire eni ti ki dari jiniyan loruko jesu oni sewon Matthew
2: baba mi o
1: Dafidi
2: Dadi sir
1: Sime yi lo be
2: Yes sir
1: Tori pe Sime yi se
2: Dadi sir
1: Ma Dafidi lo n dariji Matthew
2: Baba mi
1: Ase o dariji
2: Yes sir
1: Leyin to fe ku O pe oma re pe
2: Yes sir
1: Ma n dase ya fun Eni ti ki dariji Loruko Jesu O ni se Agbara lati nife Olorun
2: Yes sir
1: Doju iku O ya egba agbara na
3: Amen
1: Matthew
2: baba mi o
1: ma je mo kan mo bolonda
2: yes sir
1: ohun ko ohun to ba ma ya mi nipa
2: yes sir
1: bu o leyin re o kuku gbe meme ki nkan yen o to se
2: yes sir
1: agbara lati fi olorun titi bi oju iku
2: yes sir
1: o ya gba agbara yen
3: amen
1: awo na nsa mi
2: yes sir
1: emi lati fi olorun titi do oju iku
2: yes sir
1: o ya gba emi yen ba
3: amen
1: agbara lati fi olorun
2: yes sir
1: titi bi oju iku o ya gba emi yen ba
3: amen
1: o su karun la wayi
2: ben sir
1: oluwa so be fun mi o ni opolopo awon to n gbadura re
2: yes sir
1: o si won ba anu pade
3: amen
1: mami eyin ni e ba anu pade
3: amen
1: e so pe mo ma ba anu pade
3: mo ma ba anu pade
1: e so pe mi ni leni na
3: emi leni na
1: to ma ba anu pade
3: mo ma ba anu pade
1: e so pe bi aye fe
3: bi aye fe
1: bi aye ko
3: bi aye ko
1: anu yo jade si
3: mi
1: beni yan fe
3: beni yan fe
1: beni yan ko
3: beni yan ko
1: anu yo jade si
3: mi anu yo jade si mi
1: sọ pé angẹli
3: re
1: angẹli ìrànlọwọ angẹli ojú re àti angẹli àánú jáde sí mi mo nílò àánú mo nílò ìrànlọwọ ìrànlọwọ ọlọrun sáré tètè máa bọ lọdọ mi àánú ọlọrun sáré tètè máa bọ lọdọ mi ojú rere ọlọrun sáré tètè máa bọ lọdọ mi látòní lọ àánú ìwọdà. Ma bọ lọdọ
3: mi
1: bẹẹ ló ma rí Matthew láàárọ yìí mo ń sọ nípa ìfẹ ọlọrun ìfẹ ìfẹ òtítọ sí ọlọrun ìfẹ sí ọlọrun kìí ṣe ìfẹ ọlọrun sẹniyàn ṣùgbọ́n mo ń sọ nípa ìfẹ ènìyàn sí ọlọrun fúnra rẹ bíbélì ti jẹ kó yé wa pé ọlọrun fẹràn aráyé ó dẹ fún àní ọmọ ṣùgbọ́n mo ń sọ lónìí nípa ìfẹ tènìyàn sí ọlọrun Matthew gbogbo ẹ àwọn tọ́lọ́run lò nínú bíbélì tó gbé dìde gbogbo àwọn tí ògo wọn jáde nínú bíbélì pátápátá láàrí wípé wọn ní nǹkan kankan tó kọ́ mọ́ kí ni nǹkan náà ìfẹ́ sí ọlọ́run ìwé òwe chapter 8:35 máa gbọ́ ohun tó sọ mbẹ́ o òwe chapter 8:35 nítorí pé ẹni tó rí mi
4: ó rí
1: iyè yóò rí ojú rere lọ́dọ̀ olúwa máa wo ìfẹ́ o ìfẹ́ sí ọlọ́run ó lẹ́ni tó bá rí mi tó bá rí ta ni torí kristi ó rí iyè yóò wá rí ojú rere ọlọ́run na wá wò mí sá ẹjẹ́ bẹ̀rẹ̀ lórí abrahamu Matthew Genesis chapter 12 ẹ wo ìfẹ́ abrahamu ó gbà láti máa wọnú ògbó lọ kó ń kú sínú aginjù ju kó wọn máa tẹ lọlọrun ọlọrun tí ò rírí ó dẹ sí kíni ó dẹ tẹlé títí tó fi dé láì lérí Matthew èèyàn mẹ́lòó ló lè rìnrìn rìn àjò bẹ́ẹ̀ pé ọlọ́run ni mo gbóhùn ọlọ́run wípé kí n máa lọ èmi náà wá dìde èmi náà lọ lọ síbo mo gbàdúrà ìfẹ́ ọlọ́run sí ayé rẹ ó yẹ kó gbàjọba báyìí ẹlẹ́ẹ̀kínní nìyẹn sá ẹlẹ́ẹ̀kejì ìwọ wá jẹ́ ká padà sórí Dáfídì Matthew in book of 1 Samuel chapter 17 ní verse 25 Dáfídì no ó gbà kí òun kú ju kó máa wo Goliath kó máa mú lẹ́sọ̀ lọ́wọ́ onítàlálàyé kọ́ láyé àbọ̀ ọ̀gbọ́n tó ṣe ní 1 Samuel chapter o ru pe
2: iwa mu ida
1: ati oko
2: atoko
1: ati awa to mi wa pe mi to wa
2: enjo
1: oruko olorun awon gbo olorun israeli ti iwo ti gan
2: to gan
1: loni yi
2: loni yi
1: oluwa yo fi iwo le mi lowo
2: yo fi ole mi lowo ma pa
1: mi o ke ori re kuro
2: ja ma ke ori re
1: mi o si fi oku filistini fu eye oju
2: o oku ogun filistini fu eye oju loni yi
1: ati fe ran ko igbe
2: ati fe ran ko igbe
1: o
2: ba yo mo pe
1: olorun wa ni
2: israeli
1: baba mi
2: wo oma kekere yen sa o mo pe ku lo fe lo ko
1: ju
2: sugbon ni o beta ki ku do wi pe ki man ti o le ikola yi ti o da tan bi o wa ma furi olorun
1: mo ti
2: esa
1: yes,
2: I will go and stand for him
1: yes,
2: o de dite ife si olorun ni esa mami gbogbo ere to nsa ife melo lo ni so olorun daddy gbogbo ori ajo re laye ife melo lo ni so olorun eh Matthew ife to po laye o ni ife ku fe ife ise ife owo ife obirin ife oti ife okunrin awon ife ti o ni dumo ti o ni ojo ola o lo gbaye kan mo gbadura gbogbo ife ku fe ti pe lara re ayiraye ti jina si o ma Matthew ife

0: fara o ma o
1: o yan ati ma ba awon eniyan olorun jiya
0: Matthew eyan melo lo ma ri ni ola ti olohun ni do be ti o wa so pe o n be lo ma do nko eru so wa mi bayi o ko o yan lati ma ba awon eniyan olorun jiya
1: ati je fa die se fi gba die
0: ka bibeli
1: o ka egan christi
0: eyo
1: si oro ara re
0: o ka egan christi si oro ara re
1: bi
0: isura egypt
1: lo ti
0: o were na
1: nípa
0: ìgbàgbọ́
1: ní
0: ọkọ̀ egypt sílẹ̀
1: ìbẹ̀rù
0: bínú ọba ó dúró ṣinṣin bí ẹni tó rí ẹni tá a kì í rí nípa ìgbàgbọ́ ó dáṣẹ̀ rí kọjá sílẹ̀ Matthew àti ìbùwọ́ ẹ̀jẹ̀ gbọ́n nǹkan sá ó lòun ò lè gbé láàfin mọ́ ó ní sọ mí kì í sọ ọmọ egypt ìyá rẹ̀ ló kì í sọ ọmọ egypt o mọ́kàn gbà ọ̀tọ́ ni èmi gangan mo bí ọ sórí rẹ̀ rí wọ́n ti rẹ̀ ọ́ bí mo ṣe sèfẹ́ rẹ̀ ìyá rẹ̀ ṣàlàyé fún wọ́n wà lẹ̀ wá ń pè mí lọ́mọ fáráwò rárá o ìjọ ọmọ fáráwò mọ́ máa mi látò ní lọ ẹ máa pè mí lọ́mọ ebéèrú wọ́n wá rí ọmọ egypt kan tí ń lu ọmọ ebéèrú mo dẹ̀ dé ìdẹ́ lágbára agbára yẹn àtọ̀run wá ni gbogbo àwọn tó lọ́mọ bá fẹ́ ránṣẹ́ ó máa ń dọ́bù agbára wọn lọ́nà tó yàtọ̀ ó kàn yẹn lọ́rùn ni ó dẹ̀ fọwọ́ gbẹ́lẹ̀ ó dẹ̀ bù wọn bẹ̀ àwọn ọmọ israẹli wọn ọmọ pé mose ni ó gba àwọn sílẹ̀ àwọn bá tó ń pariwo lé lórí ó ti pààyàn o mọ̀ bá mi o bí o ṣe pààyàn bí mose ṣe gbọ́ báyìí wọ́n kàn sápò ń lò ní ọ̀rọ̀ egypt bó ṣe lọ sí ìlú midiani yẹn láti máa ṣàtìpó ogójì ọdún mẹ́ta òun ni mose lò ogójì ọdún àkọ́kọ́ mose rò pé òun ti jẹ́ nǹkan kan ogójì ọdún ẹ̀kejì mose mọ̀ pé òun ò jẹ́ nǹkan kan ogójì ọdún ẹ̀kẹta mose wá mọ̀ pé ọlọ́run lè sọ nǹkan tí ò jẹ́ nǹkan kan ó lè sọ di pàtàkì ìgbà yẹn ni lẹ́rí wá ṣe ló tó wá kó wọn jáde wò ní nílé àjèjì ẹnìkan dùn mí ẹ̀mí láti fi ọlọ́run tọkàntọkàn ó yẹ kó wọnú rẹ báyìí Matthew ìfẹ́ ọlọ́run ti jìnà lónìí ìfẹ́ owó ló gbòde kan ìfẹ́ kí ló gbòde kan ìfẹ́ owó everywhere owó ìfẹ́ ọlọ́run ti jìnà gbọ́mọ gbàdúrà ẹ̀mí láti dúró nínú ọlọ́run títí dọjú alẹ́ ó yẹ kó wọnú rẹ lọ wọn àṣàmì kó wọnú rẹ lọ wọn ni kó wọnú rẹ lọ a bá sọ nípa àfi ọlọ́run ẹja wo àwọn ẹnìkẹrin sedraki mesaki àti abednego ẹja wo wọn inú òwe danieli ní chapter 3 ẹ bá ń ka láti verse 1 daniel chapter 3 ẹ ka láti verse 1 mo gbàdúrà ìfẹ́ ọlọ́run máa jọba lọ́kàn ó máa jọba lọ́kàn ó máa jọba ó máa jọba ó máa jọba kàbíbélì
1: nebukadinesari ó
0: ya ìrẹ́ wúrà
1: Matthew
0: kò sí àkókò mọ́ tó bá di ní ọ̀la láàárọ̀ màá mọ̀ ṣàlàyé bí ìfẹ́ ọlọ́run bó ṣe lágbára tó mami mo bí ọ lónìí n tó nífẹ̀ẹ́ ọlọ́run mo gbàdúrà agbára láti nífẹ̀ẹ́ rẹ̀ títí dọjú alẹ́ ó yà kó wọnú rẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀yìn ẹgbẹ́ ìgòrò kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agogo mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹ jọ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí ń bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wa ire kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ̀ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín láàárọ̀ yìí Matthew mo ti wà nílùú òṣogbo àárọ̀ yìí ni o gbogbo ẹ̀yin tẹ́ wà lóṣogbo ẹ wá gba àánú ẹ wá gbàràn lọ́wọ́ ẹ wá gba ojú rẹ àárọ̀ yìí ni o aago méje sí mẹ́wàá bọ̀ ní òṣogbo city hall ibẹ̀ ni mo wà báyìí láàárọ̀ yìí ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ máa bẹ́ ọlọ́run máa sọ̀kalẹ̀ àánú máa sọ̀kalẹ̀
2: sir.
0: Wọ́n náà máa bọ̀ kí ló ń wá. Jẹ́ kẹ́mi ó tiẹ̀ rọra gbọ́wọ́ lé olórí. Jẹ́ ń gbọ́wọ́ lé inú tí ń wọ́ ọmọ yẹn. Kò wá ohun tí ó ṣẹlẹ̀. Ìwé ẹ̀rí rẹ yẹn gbé lọ́wọ́. Gbogbo dọ́kúmẹ́ntì tó sọ pé wọn ò rajà yẹn, ìwọ gbé lọ́wọ́. Jẹ́ kẹ́mi ọba ọ̀tọ̀ òróró sí lórúkọ Olúwa. Ó dá mi lójú pé ẹni tó la yàtọ̀ tó rán mi yóò bọ̀ owó san yóò dẹ̀ ṣiṣẹ́ ìyanu bẹ́ẹ̀ ló máa rí o. A ò rà ànú gbà ó rí tí ẹ ṣe o lórúkọ baba ọmọ àtẹ̀mímọ́ ó ti ṣẹ́ bẹ́ẹ̀ o Jésù.

0: spread your wings on Splash 105.5 FM.
1: Unkile, unmile, unkile, unmile.
2: Yeah,
1: yeah.
3: Splash 105.5 FM, the integrity station.
4: Ìdìọ̀rọ̀ máa fẹ́, ìdìàánú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ nìrì máa ń fẹ́, ojúmọ́ ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ olúwa ni, gbogbo èèyàn sán bí àkókò èrè òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa, apọ́sù dr sm mustapha jp bàbá ṣe bí ọba olùdásílẹ̀ ìjọ ọlọ́run seed of christ golden church land of reality ti national camp wọ́n wà ní ṣe bí ọba international power line camp kilometer 54 lagos ibadan expressway lufuwapẹ ìpínlẹ̀ ogun apọ́sù ó yá.

0: e te wo siwaju.
1: Stretch your hand forward.
0: Mo gbadura.
1: I pray.
0: Wa jere adua.
1: Through the foot of prayers.
0: Ni oruko Jesu
1: ti Nazareth. In the name of Jesus Christ of Nazareth.
0: Wa jere adua.
1: Through the foot of prayers.
0: Igba keta re o.
1: This is the third time.
0: Wa jere adua.
1: Through the word of prayers.
0: Gbe owo mejeje sori.
1: Put your two hands on your head. Put it on your head.
0: So pe ori mi.
2: Ori mi.
1: Lay my head.
0: So pe eleda mi.
2: Eleda
1: mi. My creator.
0: Jere adua.
2: Jere adua.
1: Let me read the foot of prayer.
0: Olorun.
1: Olorun.
0: God. Sanu mi.
2: God
1: of Masro.
0: Je ka won yin o ki mi ku orire.
1: Let me congratulate you.
0: Tap your head three
1: times.
0: So pe wori.
2: Iwo ri.
0: O gboro gbabode o.
2: O gboro gbabode.
1: Olorun haba ibo.
0: Aye o ni ri omu.
2: Aye o ni ri omu.
0: So pe eyan omo mi o.
2: Eyan
1: omo mi o.
0: Ori yo ni gbabode.
2: Ori yo ni
1: gbabode.
0: Gbogbo bi te ba lo.
1: Wherever you go.
0: So pe e ba anu pade.
1: No worry, see my sin.
0: Now, o ti enu mi bo e je Jesus.
1: I put my mouth to the blood of Jesus.
0: Duro mi o daduro.
1: I stand not alone, I speak not alone.
0: Gbogbo e to ba ri mi
1: gbo.
0: Ni gbogbo agbaye.
1: Emi
0: so tele saye pe wa jere adua. Ni oruko Jesu
1: ti Nazareth.
0: O ma jere adua.
1: What of prayers?
0: Adua ma pe o.
2: Amen.
1: Prayer will be profitable for you.
0: Wa di adua gbe mi.
2: Amen.
1: Your prayer will reward.
0: Adua pon mi le.
2: Amen.
1: Prayer will honor you.
0: Adua yo mi.
2: Amen.
1: Your prayer save me.
0: Adua buko fun mi.
2: Amen.
1: Prayer bless me.
0: Bẹ́ẹ̀ ló ma jẹ́ ti ẹ.
2: Amen.
1: You shall be yours.
0: Mo gbọ́ tó bá ṣe àprogram
1: mi. So that I share this program.
0: Emi sọ tẹ́lẹ̀.
1: I prophesy.
0: Níbi tó o ti pàdé
1: àánú ní ayé.
0: O yà lọ pàdé àánú ní ayé. Ọ̀rọ̀ rẹ̀ á dayọ̀. Wà á dẹ̀ ṣe bí ọba. Jésù. Oluwa wa.
1: In Jesus' name, my Lord.
0: Mo ki gbogbo eyan mo
1: Olorun. I greet all the children of God.
0: Ah, e ku adura.
1: I pray our prayer.
0: Adura lo ngba.
1: It's prayer that has rest.
0: Ojojumo ni mo ma so.
1: I just say daily.
0: Adura lo mo ngba.
1: That's prayer that has rest.
0: Agbara o ki gba.
1: No power.
0: Nigba miran.
1: Sometimes.
0: Adabe npe aladura o mo se.
1: It be as if prayer we don't know how to pray.
0: Aladura mo se.
1: For prayer warriors are.
0: Oni bayi o to lo ni ojo keji.
1: Today is going to be the second day of the 50 months.
0: Osun wo ni.
1: Prophet month.
0: O gbadura.
1: I pray.
0: Oruko Jesu.
1: In the name of Jesus.
0: O si ma pe o.
1: Will be profitable.
0: No,
2: call
0: Jesus.
1: In the name of Jesus.
0: My name was so
1: telling. I prophesy.
0: This
1: month will be profitable for you.
0: This
1: month will be profitable. This month will be profitable. This month will be profitable.
0: This
2: month
0: will be profitable. Wari ogolo.
2: Amen.
0: Wari ogolo.
2: Amen.
0: Wari ogolo.
2: Amen.
0: O le tira anu gba.
2: Amen.
0: Lase ti baba.
2: Amen.
0: Ati tomo.
2: Amen.
0: Ati temi mo.
2: Amen.
0: Jesu Oluwa wa. Ah, gbogbo eyan omo Olorun. Te so re majemu yi lana. Ejo e fi owo si iwaju ori bayi.
1: Please put your hand on your forehead.
0: Eh, nibi pempeju yi bayi.
1: Your forehead.
0: E fi owo si be.
1: Put your hands there.
0: Loruko Jesu.
1: In the name of Jesus.
0: Mo so fun Olorun pe. Mo fi ami si iwaju ori re.
1: Mark on your forehead.
0: Ni oruko ti baba.
1: In the name of the Father.
0: Ami ola ati ogo.
1: Mark on
0: ori. Ami e fanu e, e se lore.
1: Help him do.
0: Ami e ko han lara e loruko Jesu.
1: Gbogbo
0: eyi te ma se ti loni. Gbọ́ mi, mo sọ tẹ́lẹ̀, ìwọ àtàwọn ọmọ rẹ
1: sẹ́,
0: lórúkọ Jésù ti Nazareth, mo ní Ẹlọ́rin kẹ́ pàdé orí. Mo fi ọrẹ májẹ̀mú oṣù yìí, mo fi kílẹ̀mù ìbùkún ńlá àti ìrànlọ́wọ́, irú ètò òtí ìrírí, lórúkọ Jésù, ó máa tẹ̀ ọ́ lọ́wọ́. Mo ló máa tẹ̀ ọ́ lọ́wọ́. Àdéhùn kan sì ń pè mí lánàá
1: pé láti. Àmì
0: tí ìmọye tí a fẹ́ sọ lọ́rẹ́ májẹ̀mú ni, ọ̀ gbọ́ ní òwúrọ̀ ni. Mo ti sọ pé 5,000 ni oṣù karùn-ún la wà yìí. Oṣù wòlíì ni. Bó o bá san tẹ́lẹ̀ rí, o gbọ́dọ̀ san ní oṣù yìí. Nítorí pé àwọn angẹ́lì tá a fún iṣẹ́ ìránṣẹ́ yìí, wọ́n gbọ́dọ̀ jáde láti lànà fún àwọn ènìyàn. Bó o bá gbàgbọ́, àánú máa lànà fún ọ. Àánú máa lànà fún ọ. Ìdánimọ̀ Jesus. Bí ọwọ́ ẹ̀ sáà sọ pé mo sorí re. Ìdánimọ̀ Jesus. Ah, oni ni Saturday.
1: Today is Saturday.
0: ọ̀sẹ̀ tí ń kọjá lónìí.
1: The week is runs fast.
0: Lẹ́ẹ̀kan ni mo kí wa pé a kú àdúrà.
1: I greet us happy her prayer.
0: Ah, láti ọjọ́ Monday láti bẹ̀rẹ̀ àdúrà.
1: We started the prayer since Monday.
0: Láàárín àná ni mo sọ pé.
1: In between we said.
0: Kí fọ́tò wa kó wà lọ́wọ́ wa.
1: There our photograph should be with
0: photo
1: us.
0: Fọ́tò tó ìyà fúnra rẹ̀.
1: Your photograph.
0: Tó jẹ personal.
1: That is your personal photograph. Pé a fẹ́ fi
0: gbàdúrà.
1: That we want to pray.
0: Adé ti bẹ̀rẹ̀ àdúrà lórí.
1: We will pray. Bẹ́ẹ̀ni a ti parí ẹ̀.
0: Ẹnìkan sọ pé a ti parí ẹ̀.
1: Somebody said I
0: go end
1: the prayer
0: of meeting. No, no, no. A ti par mi ọ̀la àádẹ́fẹ̀ òró ya àwòrán yẹn sí mímọ́ torí àmọ́ ibi tí àwòrán rẹ ti dé tọ́lọ́run ti wá gbà ọ́ sílẹ̀ wọ́n tó gbọ́dọ̀ wá mú àwòrán rẹ ìgbà kejì náà wọ́n á lè ṣe yẹn mọ́
1: so
0: bíbélì wípé ẹ mọ́ fọwọ́ kẹ ẹni òróró mi ẹ mọ́ ṣe wòlíì mi níbi ìyẹn tí àmì wà lára ẹni àmì òróró ni ẹ mọ́ fọwọ́ kẹ ẹni òróró mi
1: bọ́
0: fọ́tò tí ò sóòrò lára ẹ anointing gbogbo ènìyàn ní gbogbo branches wa ìyẹn nìkan kọ àtijọ́ òwúrọ̀ sí mọ́ tá a máa lò fún píjọ àwọn èèyàn píjọ ọmọ rẹ lórúkọ jésù mo gbàdúrà àánú agbógo rẹ jáde àánú agbógo rẹ jáde
1: mo
0: bẹ́ẹ̀ sọ kẹta pé ní benefit of the prophet.
1: Àwọn àǹfààní wòlíì. Yes.
0: Àwọn àǹfààní wà lára wòlíì.
1: They are benefit from prophet.
0: Ìyẹn tí ènìyàn bá lórí ọ̀fẹ́.
1: If one had the privilege to know prophet.
0: Àǹfààní wà lára wòlíì. Ẹ já wo ìwé Chronicle kejì.
1: Let's share the book of Chronicles. Orí
0: ogun ẹsẹ̀ ogun. Yes. Orí ogun ẹsẹ̀ ogun kí ló wí.
3: Wọ́n ti dìde ní kùtùkùtù òwúrọ̀.
0: Yes.
3: Wọ́n ti jáde lọ sí aginjù Tekoa.
0: Aha.
3: Wọ́n sì ti ń jáde lọ.
0: Yes.
3: Jehoshaphati dúró.
0: Aha.
3: Ó sì wípé.
0: Yes.
3: Ẹgbẹ́ tèmi.
0: Aha.
3: Ẹ̀yin ará Júdà.
0: Yes.
3: Àti ẹ̀yin olùgbé Jerusalemu.
0: Aha.
3: Ẹgbẹ́ olúwa lọ́rùn yín gbọ́.
0: Ẹgbẹ́ olúwa lọ́rùn yín gbọ́.
3: Bẹ́ẹ̀ni
0: a fẹsẹ̀ yín múlẹ̀.
3: Ẹgbẹ́
0: àwọn wòlíì
3: rẹ̀ gbọ́.
0: Gbígba wòlíì gbọ́ ìṣerere máa wà ń bẹ̀. Every time ni mo sọ ilé ìmàlẹ̀ máa tẹnu mọ́ wípé fẹ́ẹ̀kì wòlíì ò lè ta láyé.
1: Kò sí
0: tẹ́lẹ̀ ṣe sí. Bẹ́ẹ̀ sì ni original wòlíì ò lè ta láyé.
1: Even though
0: fẹ́ẹ̀kì dókítà ò lè ta láyé. Original dókítà ò lè ta láyé. Fẹ́ẹ̀kì lọ́yà ò lè ta láyé. Original ò lè ta láyé. Fẹ́ẹ̀kì ọlọ́pàá ò lè ta láyé. Original kò lè ta láyé bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni wòlíì gbogbo professeur tó bá wà láyé tó bá ṣe pé ènìyàn ló máa wà ń bẹ̀ they can never be equal láéláé kò dẹ̀ sí nǹkan tó lọ original tí ò lè fake bẹ́ẹ̀ ni nígbà tó lọ́jọ́ original
1: èsù gbẹ́gbẹ́rẹ́
0: kalẹ̀ bíi fake god bẹ́ẹ̀ ni tí àwọn èèyàn kéde gbà pé òun náà ni ọlọ́run gbẹ́gbẹ́rẹ́ kalẹ̀ bẹ́ẹ̀ kò sí tó lọ́ original tí ò lè fake ẹ tẹ́wọ́ tí mi sà ìrètí ń bẹ lára wòlíì ó yà gbàtiẹ́ in the name of Jesus. Kí la máa mọ̀ pé wòlíì tọ́lọ̀ fara hàn Amosi orí kẹta ẹsẹ̀ ìkeje ẹni tọ́lọ̀ ń máa bá sọ̀rọ̀ àwọn tó mọ the mind of God àwọn tó mọ kàn lọ́hùn tí wọ́n máa tó kàn tọ́lọ̀ fẹ́ ṣe yes àwọn yẹn là ń pè ní wòlíì Amosi orí kẹta ẹ bá mi wò ó ní ẹsẹ̀ ìkeje kí ló wí.
3: Nítorí olúwa ọlọ́run kì yóò ṣe kankan.
0: Nítorí olúwa ọlọ́run kì yóò ṣe kankan.
3: Ṣùgbọ́n
0: yóò fi ohun ìkọ̀kọ́ rẹ̀.
3: Yóò
0: fi ohun ìkọ̀kọ́ ìránṣẹ́ rẹ̀ gbogbo téèyàn bá ṣe láyé náà ṣe máa ń béèrè fún ìtọ́ni ní ilẹ̀ ìsírẹ́lì nígbà ni gbogbo tó bá fẹ́ ṣe wọ́n á wá aríran lọ nígbà náà wọ́n máa ń pè wọ́n ní aríran 1 Samuel chapter 9 verse 9 àwọn ní àwọn aríran àní ẹja lọ tó kò sí aríran bí ni ọyà kí ló wí.
3: Ní
0: Israẹli látijọ́.
3: Nígbà tí ọkùnrin kan bá lọ bẹ̀rẹ̀ lọ́dọ̀ náà.
0: Oh yes.
3: Báyìí ni máa wí.
0: Báyìí ló máa ń wí.
3: Wá.
0: Wá.
3: Ẹ jẹ́ kí a lọ sọ́dọ̀ àríran náà.
0: Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àríran náà.
3: Nítorí. Ẹni tí a ń pè ní wòlíì nísinsìnyí.
0: Àwọn tá ń pè ní wòlíì nísinsìnyí.
3: Àwọn ni à ń pè ní àríran ní ìgbà àtijọ́
0: rí. Àwọn là ń pè ní àríran ní ìgbà àtijọ́ rí. So àwọn tí wọ́n lọ bèrè lọ́wọ́ pé ṣé kí n lọ báyìí ta ni lọ seki ma lo tani ma lo seki je ani ko je tabi ko ma je awon tan pe de woli won ni benefit lara
1: won ni benefit lara
0: now mo le so meje
1: ni awon benefit
0: ti o wa lara won number 1 woli lo ma direct
1: ye prophet that will direct
0: then we give you direction
1: we
0: are to go number 2 woli ma fun en woni
1: prophet will give you one
0: kilo
1: at that
0: woman and protection. Number 3, only my friend is strength.
1: Prophet will give you okun.
0: Yes, strength.
1: Okun.
0: And they will encourage you.
1: Once he got tomorrow,
0: to one man to first
1: they know what will happen.
0: Number 4,
1: he carrying.
0: Only
1: prophet.
0: Oma so oraluyo fun o.
1: Will tell you a breakthrough word.
0: Eh yo, ma fun ni oraluyo.
1: The word of breakthrough.
0: To le se ti wa laluyo.
1: To le jo
0: jo ko soju kan.
1: You will not be stagnated.
0: Only ma so fun
1: o. Prophet will tell you.
0: He ready.
1: To
0: go e fi wole.
1: Why that battle?
0: Only ma so fun o. Solution.
1: The solution where you come from after
0: number 5 woli o ma pi o pada
1: si ona otito
0: nimba to ba si na
1: woli
0: a pi o pada si ona otito number 6 woli o ma silekun nibi ti oro re wa nipa igbanran woli ma bo silekun ibi ti oro wa nigba ti wo ba se kini o
1: nigba
0: ti wo ba gboran number 7 woli lo ma confirm
1: o ti
0: olorun so
1: the word of God
0: o ma confirm
1: o
0: ti olorun so
1: the mind of God
0: awon apere be wa
1: all this illustration
0: so,
1: like that
0: nitoria,
1: because of
0: ere woli
1: prophet's reward
0: fun awon eniyan
1: for people
0: mo so meje ninu e
1: I've mentioned seven
0: wa gbo mi sa ati ririri
1: we have seen a lot of experiences
0: mo ni awon iriri
1: I have a lot of experience
0: mo ni awon opolopo oloselu
1: a lot of politicians
0: mo ni awon opolopo onise owo onisowo onise ijoba ta ma fun ni direction
1: I'll give them the
0: reason
1: and they will succeed and some will not believe it
0: do
1: you know the people that
0: awon to ba gba direction lona meji
1: you that receive direction in two ways
0: to ba ti gba lona meji
1: once you receive in two
0: to ba ti le yato sira
1: if it differs
0: o ti fun ni confusion
1: they will give you confusion
0: o wa ni mo to fe mo
1: you know the right one to choose
0: o wa ni mo to ma gba
1: you know what you believe
0: e kan na wa soke bayi so pe oluwa e ran mi lowo gbogbo isina me oluwa to mi pada
2: oluwa to mi pada
0: oluwa ẹran mi lọwọ gbogbo ìsinmi mi ẹ tọ́ mi padà in the name of Jesus. Sorry, àwọn tí ó bá wà ní sọjí wa wọ́n máa rí àwọn kan tó máa ń
1: sẹlẹ̀
0: èrèdí tí mo fi sọ fún ọ ni pé ọ̀la ó jẹ́ ọjọ́ wòlí ọ̀la ó jẹ́ ọjọ́ ọ̀la Sunday ó jẹ́ ọjọ́ wòlí ó wá jẹ́ ọjọ́ kẹta tí Bethesda máa wá sí apá kan ní headquarters àmọ́ gbàgbé pé wọ́n máa ti sí kàga ẹ̀ sílẹ̀ láti on the one òní ló máa wá parí olúwa dẹ̀ sọ fún mi pé kí n lu aago tuntun méje sí orí omi.
1: Mọ̀jú
0: ọjọ́ Sunday bẹ́ẹ̀ni olúwa ni lu agogo ìgbàlà tuntun méje sí orí omi yẹn fún àwọn ènìyàn láti pan omi náà olúwa sọ fún mi pé àwọn ògo tó sápamọ́ òun fẹ́ gbàjáde
1: ẹ̀tẹ́wọ́ sí mi sà
0: mo gbàdúrà ayé rẹ̀ máa dìde. ẹnìkan sọ pé dádì ṣé ìbàdàn rẹ ti máa ṣèṣe ni yá o kọrẹ ìbàdàn ni mo ti gbọdọ ṣèṣe. Torí pé a fi òróró sí orí àwọn ènìyàn pátápátá fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu bẹ́ẹ̀ ni máa gbé
1: eléyìí
0: ó bá ti dago mẹ́jọ tó ti dorí síìtì ẹ̀ nìbàdàn ó máa fẹ́ ṣe ní ẹ̀ o
1: torí pé
0: aago mẹ́jọ àbọ̀ yẹn aago mẹ́jọ àbọ̀ ni wòlíì máa gba máa ẹ̀ iṣẹ́ ńlá bẹ̀rẹ̀ ìlàbránókà sẹ́ríàdà mo pàṣẹ ayé rẹ dìde kí ni irú àwọn kan tó máa ṣe lọ́la mo wà ní. Mo wà Lẹ́kọ̀ọ́.
1: I was in Lagos.
0: Mo wà Lẹ́kọ̀ọ́.
1: I was in Lagos.
0: Ní gbogbo ọ̀sẹ̀ yìí. Bẹ́ẹ̀ni àwọn tó bá wà lábúlé ẹ̀gbá tó bá wà ní kúrúsẹ́ ìyẹn wọ́n á mọ àwọn nǹkan tí ọlọ́run ṣe. Máa tó mú jáde díẹ̀ jáde nínú ẹ̀. Máa fẹ́ kó o gbọ́.
1: Mo
0: mọ tó ṣẹlẹ̀.
1: You
0: need a prophet.
1: O nílò wòlíì.
0: Dìde dúró. Mo rí pé ẹsẹ̀ làálàá gan. Mo rí pé n sá sókè. Ẹ n sá sẹlẹ̀. Ẹ n wá ọ̀nà àbáyọ. Kì í ṣe pẹ́ lọ́wọ́ fún yín lọ́mọ. Ẹ ní àwọn ọmọ. Ṣùgbọ́n mo rí pé omi jẹ́ jáde wàràwàrà. Nítorí yín mo rí ọmọbìnrin kan tó tẹ́ sílẹ̀. Ọmọ yín obìnrin dà. Otuku. Mo tún rí ọkùnrin 1, mo rí ọkùnrin 2, mo rí ọkùnrin 3. Ọmọkùnrin mẹ́rin lẹ́bí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta dà. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta. yin wa ti won ba won ni fe won pe yin won se aye lo je be won fe ko sa kabakaba won fe ba ya jo re je won fe ke aleye ko da o de yan be eyan re ni pe lati je won mo lati gbadu omo awon omo na de ni won ti block ona won won je ka won na ri se igbowole nikan lo ma tu osile a de kan awon omo omo re oni soro ara re ni ogun wa amo loni mo gbowole o rapia ko se dia 1 2 3 out the name of Jesus. Ele mama, God bless you every day. Yo dara fun yin. Oh my God, oh my God, oh my God, oh my God, oh my God. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 16 17 18 19 20 o ye ki akobi re ti pe omo ogun odun gege bi akosile mo nbo gege bi akosile o ye ki akobi re je omo ogun odun pelu meji to wa le meta la ko mo lati oke wa akoko okunrin ekeji obinrin eketa okunrin akobi ya ku je 20 years bo ba tin soro bayi bayi bayi mo kan wu ayika lati wu awon omo yen mi o ti ri won koda mo nwa oko mi o de ti iroko nje le so fun mi to sele amen nti aye gba o ba da pada loni ta wa pada den to loko ke fi ko possible abẹ ro ko se se mo
4: e mo
0: ko se se e mo ko se se ko se to ko lo pelu eji o
4: ni
0: sa fun te hin
4: ni
0: wa sha
4: in the name of Jesus
0: wa

0: pe ki le gba lowo mi
1: eni
0: eniyan
1: o yi me
0: ki le gba
1: what are you taking away
0: gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ wà ní aboru lọ́tún lọ́sì ẹ kú múra ìsọjí alágbára ọlọ́jọ́ mẹ́rin ọjọ́ Monday, Tuesday, Wednesday àti Thursday láti ọjọ́ Monday tó ń bọ̀ on the 4th ó máa ní agbára aago mẹ́rin ni ó máa wáyé olúwa sọ fún mi pé òun dé láti já àjàgà àwọn tí ayé dè mọ́lẹ̀ gbogbo ènìyàn tó wà nínú ìdè olúwa ló fẹ́ tú ọ sílẹ̀ tó bá wà ní agbègbè yẹn get ready ó máa ní agbára ibo láti pàdé aboru pipeline ní fìdí láyẹ ibẹ̀ láti máa pàdé lórúkọ jésù mo gbàdúrà àṣẹ tó dá ọdún ó yá gbiná wo ọlá
1: tomorrow
0: a gbàdúrà
1: hey we'll pray
0: láàárọ̀ la
1: tomorrow morning
0: máa ní agbára nínú
1: ìlú get ready tètè jí get ready wake up very early let us pray
0: lórúkọ jésù
1: ó máa rí ànúgbà
0: Account number, my Christian.
1: I'll call the account number.
0: To, but it's sorry, my
1: if you not pay your covenant offering, whatever will cost you, then it costs
0: you.
1: You
0: can
1: have more than 1,000 naira.
0: 5 days, that is 5 days.
1: For 5 days, and by the glory of God,
0: you are complete.
1: You complete.
0: You are complete.
1: Because of Jesus.
0: Write the account number.
2: 0032670285 Mustafa Solomon Moses Oné ló máa gbé jáde ní Fourth Bank lórúkọ Jésù wàrà ànúgbà
3: oní
2: wàrà ànúgbà
3: oní
2: wàrà ànúgbà in the name of Jesus gbogbo wa láti mọ̀ pé
1: all of us knows that
2: Sunday àkọ́kọ́ báyìí
1: before Sunday like this
2: gbogbo wa máa ń parapọ̀
1: all of us gather
2: ní headquarters ní Ìbàdàn ṣùgbọ́n ní tòṣù yìí
1: but for this month
2: ẹ jẹ́ kí gbogbo branches
1: let all branches
2: kó wà ní church wọn
1: be in their branch
2: ní ìlú Ìbàdàn
1: níhìn
2: ẹgbọ́n eléyìí
1: listen to them
2: kí àpáta kó wà ní àpáta
1: let àpáta be in their àpáta
2: branch bákan náà àpẹtẹ kó wà ní àpẹtẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórúkọ Jésù
1: gbàdúrà
2: ayé rẹ̀ máa dìde
1: yọlábùrà
2: ó bá wọ́n pé bẹ́sẹ̀dà wà lónìí
1: ìbàdàn nìkan
2: ní ò sí bẹ́sẹ̀dà lónìí
1: torí
2: ìṣòro àṣemájú
1: but
2: lẹ́kọ̀ọ́
1: àti
2: port harcourt o
1: àti
2: làbújá o
1: lẹ́
2: kaduna o
1: lẹ́
2: ilesa
1: osogbo
2: bẹsada wa lẹbi wa
1: tide lori
2: but ibadan nikan
1: ko si bẹsada
2: laati pade
1: lorukọ jesu
2: wari anugba wa leko o mọ pe ni gado aago mẹfa abo
1: ni
2: a program ma n bẹrẹ
1: fọto
2: rẹ mu dani
1: a ma
2: anọ ẹsẹ
1: ma
2: gbagbe
1: oyin
2: rẹ mu dani a balance ẹ lọla last one o na ni wipe o ti mọ pe sunday akọkọ
1: bayi
2: la ma n ta ororo
1: sori
2: awọn eniyan
1: lorukọ
2: jesu
1: ororo
2: abo ati agbara
1: ni
2: oṣu wo
1: ni
2: gbogbo ọlọ ayé rẹ lorukọ
3: jesu
2: Amen.
1: Amen.
2: Amen.
1: Amen. I pray in the name of Jesus, your lifestyle.
3: Splash 105.5 FM, the integrity station.
4: Here is
3: 105.5 Splash.
5: Quick, charge at 240.
6: Hot news, cool vibes, sports, and more on the integrity station.

0: dábò bo ẹ̀rọ rẹ pẹ̀lú Bosch lubricant engine oil. Bosch lubricant engine oil á fún ọkọ̀ rẹ ní agbára láti rìn ní ìgboyà. Epo tó dára pẹ̀lú iṣẹ́ ẹ̀rọ tó dára fún ẹ̀rọ kékeré àti ẹ̀rọ nílá. Bosch lubricant engine oil á sì ní dídé àti àwọn àbáléti òdínkù. Ó wá ní lítà kan, lítà mẹ́rin, lítà márùn-ún, lítà ogún márùn-ún, ìgbà àti mẹ́fà lé ní lítà.
1: W30, 20W50, 15W40, Super SAEHD40, SAEHD50, AW hydraulic, Super SAEP40 pẹ̀lú P50.
0: Bìtì epo jà EP90, EP140, EP85W140, ATF Destro 3.
1: Bosch lubricant engine oil jẹ́ ọjà ìfọwọ́sí Mancap. Ó wà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tí a ṣe ìpèsè àti títà rẹ̀ pẹ̀lú Bosch Energy Limited. Olú-ilé-iṣẹ́ wa wà ní kilometer 42 Lagos Ibadan Expressway.
2: I'm in love.
3: Mo si yóò fẹ́ o. Sonia Tomato Sachet. Ọ̀tọ̀ ni o. Mo fẹ́ràn Sonia Tomato Sachet gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tó yò. Oúnjẹ mi á dùn sí. Sonia Tomato Mix ń jẹ́ kí oúnjẹ dùn.
4: Àwọn ọlọ́sẹ̀ ṣe fùrù jẹ́ jùmọ̀rẹ̀ máa fún pẹ́yìn lọ́rọ̀ mi ọ̀pọ̀.
5: Jẹ́lúmọ̀ pé èèyàn tó lówó lọ́wọ́ ní jẹ̀gbádùn ayé irú wọn ní ṣohun gbogbo pẹ̀lú ìrọ̀rùn. Ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀yọ́ níbo lẹ wà? Ẹ̀yin òṣìṣẹ́ alágbára tolúyọ̀dẹ̀ súnmọ́ wà? Lọ́jọ́ gbogbo, lọ́sẹ̀ gbogbo, lóṣù gbogbo, lọ́dún gbogbo, ẹ̀ ń ṣiṣẹ́ takuntakun, ẹ̀ ń tiraka láti fúnjẹ sórí tábìlì yín. Káàṣì ẹ̀ wà níbí láti dúpẹ́ lọ́wọ́ yín fún iṣẹ́ yín àti láti san èrè ńlá fún yín. Èrè ìdírè tó jẹ́ ká mú Workers Day Cash Pot wá o. Bẹ́ẹ̀ni, Workers Day Cash Pot kìí ṣe pé àkànfẹ́ kì í káàbọ̀. Afẹ́kẹ̀rìn pẹ̀ kẹ́yìn bí owó tó pọ̀ létí ṣe ń wọnú báńkì yín tẹ́sí máa jíjú ọpẹ́.
6: Ọpẹ́ o, káàṣì ẹ ti bó káàdì.
7: Káàṣì ẹ ti bó káàdì.
5: Láti ọjọ́ kẹrìnlá oṣù kẹrin, April 14 títí di ọjọ́ kìíní oṣù karùn-ún, May 1, ẹ darapọ̀ mọ́ àwọn ayò ojoojúmọ́ tó ti gbéra tán. Cashport ọ̀sọ̀ọ̀sẹ̀ ilé tó wúwo lọ́wọ́ àti cashport ńlá ti ọjọ́ tá a yàsọ́tọ̀ fáwọn òṣìṣẹ́. Workers Day ní ọjọ́ kìíní oṣù karùn-ún May 4 ni yóò wáyé o. Àwọn olúborí tó ju 100 lọ 60 ló ní gbogbo ọ̀sẹ̀ àti àpapọ̀ èrè owó 40 mílíọ̀nù náírà láti pín. Gbogbo ayò tẹ bá ta láti April 14 sí May 1 là á kà. Ó ṣàkíyò dúró wò. Láti ta lórí Splash 105.5 FM Ìbàdàn *347*1004*1# lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2# tàbí lójú òpó website www.cashier.ng. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lẹ́ fi ta. Kò sí fún àwọn tí ò tí ì pin ọdún 18. Ọyọ́ State Gaming Board ló fò ntẹ̀lú Cashier. Splash FM àti Ìlàjẹ̀lú FM ló ṣagbátẹrù ẹ̀. Workers Day Cash Pot. Jẹ́ kí iṣẹ́ takuntakun rẹ kó mú ẹ̀rí ńlá wá fún ọ pẹ̀lú Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
8: Fẹ́ Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
9: Ẹyin tèmi báwo ni o ṣe wá.
10: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
11: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
12: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀dùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
13: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
12: 0807-112-4000.
13: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: nínú iṣẹ́ ìròyìn káàkiri àgálà ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wá.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀dùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: So this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
7: S-E-L-A-R-I-E. Celery.
6: Bros, you want to know salary? Okay, spell turmeric.
8: C-U-R-N-E-R-I-C.
6: Yes, so.
8: Turmeric.
6: Correct. One carton of Maggi chicken flavor for you. Maggi chicken flavor with onion, celery, and turmeric. My game changer.

0: ṣọ́ ẹ káàbọ̀ padà ti fún tẹ́dọ̀ ó dàbí ẹni wípé ó ti fẹ́ rókè báyìí ṣùgbọ́n pẹ̀lú ìṣẹ́jú péréte eléyìí tó kù òun náà ni ìròyìn eléyìí tó ń sọ̀rọ̀ nípa arábìnrin campaign ògidì eléyìí tó pàdánù ọmọ rẹ̀ ọkùnrin eléyìí tí ọlọ́pàá kan tí ó yìnbọn pa ọ̀gẹ́nẹ̀ mi ni ògidì ẹni ọdún 28 eléyìí tí wọ́n ṣe kú pa ní ẹ̀fúrùn ní ìpínlẹ̀ delta tó sì jẹ́ wípé fọ́nrán rẹ̀ ń kọ́ òun náà ni ó ti ń tàn káàkiri orílẹ̀-èdè yìí lórí ẹ̀rọ ayélujára láti ọjọ́ àìkú wọ́n ni gẹ́gẹ́ bí ìyá rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí o ìyá rẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ campaign náà ni wọ́n ní látìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ náà ìyá náà sì ti ń sunkún tó yẹ kó omi jẹ́ ojú rẹ̀ náà ni kò tí ì dá o látìgbà náà wọ́n ni títí di àsìkò tí àwọn akọ̀ròyìn tí wọ́n fi lọ́ọ́ ṣe àbẹ̀wò sí ní àná wọ́n ni arábìnrin campaign náà ló tó jẹ́ kó di mímọ̀ wípé ó ti wà nínú àkọọ́lẹ̀ ìdílé àwọn wípé kò sí èèyàn kankan nínú ọmọ òun tó gbọ́dọ̀ tọwọ́ bọ ìwà ọ̀daràn ó ní bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ìdílé ọ̀hún míì náà ni wọ́n ń ṣe àpèjúwe wípé ọ̀gẹ́nẹ̀ mi ni náà ló jẹ́ ọmọ tí máa ń lọ pẹ̀lú àlàáfíà tí kìí sì fa ìjàngbọ̀n tàbí wàhálà pẹ̀lú èèyàn kankan ó ní nǹkan bí aago mẹ́ta ọ̀sán òun náà ni ó kúrò ńlé lọ́jọ́ burúkú èṣù gbomi mu yìí wípé nǹkan tó sì sọ náà ni wípé òun kàn fẹ́ lọ jíṣẹ́ kan fún èèyàn ni o gẹ́gẹ́ bí ìyá arákùnrin ọ̀hún gẹ́gẹ́ bó ṣe wí o lákòótán ó ní ọmọ òun kìí ṣe oníjà gidíjà gan èèyàn wípé ohun tí òun sì ń béèrè fún náà ni kí ìdájọ́ òdodo kó wáyé o ó ní torí wípé pẹ̀lú ìfẹ́ ọlọ́run òun náà ni òun sì fi wà láyé ní òní yìí o kìí sì ṣe ọmọ òun àkọ́kọ́ lélẹ́yìí tí àwọn ọlọ́pàá tí ó ṣe kú pa ní ìpínlẹ̀ delta ó ní ṣùgbọ́n eléyìí náà kọ́ ó jẹ́ ìkan tí ó ba òun lọ́kàn jẹ́ púpọ̀ ó ní ọmọ jẹ́jẹ́ òun ni ọmọ òun o bẹ́ẹ̀ sì ni kìí fa wàhálà kìí fàjọ̀gbọ̀n ẹ wo
1: ọlọ́run yóò ṣàánú ara ni ọlọ́run gbà àbọ̀ ọlọ́run sì máa dájú lórí wa níṣẹ́ ni níbí náà láti máa dánu dúró lórí ti fún tẹ́dọ̀ ròyìn láṣẹ lọ́wọ́ ọlọ́run láàárọ̀ yìí ọgbà tá a bá ti ń dìde báyìí tágun mẹ́jọ bá sì ti ń lò edmond obilo lẹ́lànfààní àti tó máa gbọ́ lórí ètò state affairs bẹ́ẹ̀ tó bá ti ń di ní aago mọ́kànlá ẹ̀pàdé abiodun adéwọlé mr dobwe lórí ètò gbangba làṣáta àṣálẹ̀ òní laago méje yálòdì òkè ìbàdàn náà lẹ́lànfààní àtúntì bá pàdé lórí ètò òkè ìbàdàn títí òwúrọ̀ láti àkọ́tán ti fún tẹ̀dọ̀ ni ó tún máa dé sétí gbọ̀nyín kúnlé ọmọ ani fowó ṣe lórúkọ tèmi.
0: tẹ́bíládé àlòkọ lèmi ń jẹ́ ká pàdé laago méje alẹ́ òní lórí ètò òkè ìbàdàn ó dìgbà kan náà èrè o.

0: ọbaare ọlọrun loke ọba ọga nla kábíyèsí ìrẹlẹdùnmarè ọba ọga àgbà ọba tó ń tọjú oyún tóyún fi ń dọmọ ìwọlu ní awátá fi wá ìwọlu ní pé ká mọ ọ lọ pé kò ní sí nǹkan kan àtìlẹyìn èkó dúró mọ tìní gbogbo ògo fókọ ní dídí àsìkò yìí o torí pé tí paul bá ń gbìn tí àpólò bá ń bomi rin ìwọ náà ọba ló ń mú kí ìbísí ó wà torí pé bí ò bá sí ọkínní kan ò lè ṣe ìlú òdùn orin òkọ agogo òdùn sẹkẹrẹ ọta ìwọ ládùn tí ń bẹnu ọta ń sọ táwọn èèyàn fi ń sọ pé nítumọ létí ta ló lè bọ dúrúkọ náà kò sí o àfìwọ ọlọrun nìkan ìwọ tó ń mú jáde láti inú àìrí ìwọ náà ló ń mú kí n tí ò lọ́lá kó sì mọ dààmú àwọn alágbára tó tó láàrẹ o ọba tó ni mímọ ṣe lọ́dọ̀ abiodun adéwọlé lórúkọ mi mr w ńlọpọ èèyàn máa ń pè mí gbangba làṣáta lẹ́tọ̀ ètò ní gbangba làṣáta ó tún ti léfùrúgba gbòs sórí ìkànnì splash 105.5 fm tá a lè ti ń bọ̀ sílé òfin báláwú ládùúgbò fẹ́lẹ́lẹ́ ńlẹ̀ ìbàdàn ètò gbangba làṣáta n tó ní í ṣe pẹ̀lú ní tílọ láwùjọ ńlá mọ́ gbéyẹ̀wò lórí ètò yìí tílọ láwù ìní olóòtú ètò yìí bọ̀sùn aláyàndé ńlá mojú ẹ̀rọ tó wà lẹ́nu iṣẹ́ fún sáà tá a wà àwọn ọkọ̀ ètò tá a jọ ń ṣe kùrù kẹrẹ lórí bí ó ṣe dáa adékúnlé rahimi nobu ahmed dauda saha owó bàbá sọfíà àtàwọn yòókù tó kíní tó kejì dàǹdàrúkú ẹ̀wà làájẹ́ sùn ibo là ń lọ lórí ètò gbangba làṣáta fún tàárọ̀ yìí o ibi tí à ń lọ ó lè mọ́ jìnnà ṣùgbọ́n àlàǹfààní àti yabi tí ó pọ̀ díẹ̀ ẹ mọ̀ bọ̀ lórí facebook splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn ibẹ̀ lẹ́ẹ̀tì láǹfààní láti mọ wò wá lójúlójú lórí ètò splash fm 105.5 ìbàdàn ibẹ̀ ní kẹ́ ẹ máa bọ̀ lórí facebook ẹ drop comment ẹ like kẹ́ ẹ sì tún ṣí à ẹ kájọ mọ kọmọlùpọ̀ bọ́ mo ti rí àlájọ láyínká lórí tiktok ẹ̀yìn advance ẹ káàbọ̀ sórí ètò yìí o ẹ̀yìn tẹ̀ wà lórí facebook ẹ máa ṣàwùsì ẹ jẹ́ àmọ̀ pé ẹ ti wọlé ẹ̀yìn pop vicky lórí tiktok àti ẹ̀yìn náà ń bẹ̀ ẹ ṣeun tẹ́ ẹ dúore ẹ máa drop comment ẹ máa like ẹ máa ṣí à ẹ máa repost lágbà lọ́wọ́ elédùà yóò dani kò ní bàjẹ́ gbangba làṣáta ẹ sọ fún ọpọ́ ti gbìnàyà o ní ilé ọ̀tún àti lọ́sì níwájú àti lẹ́yìn ẹ sọ fún àwọn èèyàn ẹ̀yìn rédíò sókè kó lè bá a láòdù dáadáa kí gbogbo èèyàn lè bá a láǹfààní àti mọ̀ ibi tí nǹkan dé dúró nínú òṣèlú àti ìṣèjọba nìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ ilẹ̀ yorùbá nàìjíríà àti lápapọ̀. Àjọṣepọ̀ wo ní ń bẹ láàrin peter obi àti kwakwanso ẹ mọ̀ káwọn kan ń bẹ jẹ́ ń pè ní kwakwansíyà àwọn kwakwansíyà yìí kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin wọn àtẹgbẹ́ òṣèlú nnpp àwọn kan tiẹ̀ ti ń sọ nípa ok èwo ní tún jẹ́ ok báyìí ọlọ́run sànú ẹni ńgbà tá a bá dàrin gbogbo ètò ẹ mọ̀ gbọ́ kí ni ìtumọ̀ ìsókè tí ẹ̀ ń gbọ́ nínú ẹgbẹ́ òṣèlú adc fíìmù ó ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ẹ bọ̀ 2027 oríṣiríṣi ègé lágbo òṣèlú mọ̀ ń bọ̀ ń bẹ̀ nígbà tásì kò bá tó aṣọ ń pa adc kwakwanso peter obi possibility àwọn méjèèjì bákan náà kọ́lá pọ̀ kọ́lá dàí sí mọ̀ gbúrò wọn lórí ètò yìí nígbà tásì kò bá tó torí wípé ọ̀yọ́ south senatorial district ó jẹ́ district kan tó ṣe pàtàkì nìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ tí ó sì ṣe pé àwọn èèyàn máa ń fojú sùn pé ta ní òṣojú ẹkùn ìdìbò ta ní òṣojú bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ta ló kù tí ó bọ̀ ọbẹ̀ gbogbo làbárè láti gbéyẹ̀wò ńgbà bá dáàrin gbùngbùn ètò gan ṣùgbọ́n ẹjẹ́ bẹ̀rẹ̀ báyìí ẹ jẹ́ kí n kí comrade Olatunde Adebayo káàbọ̀ sórí ètò yìí ẹ káàbọ̀ sórí ètò yìí.
1: Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́run kò bá wa dá sí Olatunde Adebayo yín náà ni.
0: Ànídàmú mo fẹ́ kí ṣèṣe wọn bá lànà ló wà lórí facebook àbí ta ní ń bẹ lórí facebook mo fẹ́ kọ́ bá ń gbé fídíò tí ó ń jà rìnrìn nípa ẹgbẹ́ òṣèlú apc mo fẹ́ kọ́ bá ń gbé sí orí facebook kí àwọn aráalé ò lè bá a rí dákun ẹni tí bá ń bẹ lórí facebook bá ń gbé fídíò tí mo ní afẹ́lóhun bá ń gbé sí orí facebook báyìí báyìí splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn bá ń gbé fídíò yẹn sí báyìí báyìí torí wípé ọ̀rọ̀ yẹn ibẹ̀ mo fẹ́ ká ti wọlé sórí ètò láàárọ̀ yìí mo sì fẹ́ kí comrade Olatunde Adebayo kí wọ́n sọ̀rọ̀ bí ọmọ nàìjíríà kí wọ́n mọ̀ sọ̀rọ̀ bí ẹni tí ó ní ẹgbẹ́ òṣèlú tó náà ń ṣe àbí tí mò ń sọ òye torí pọ̀rọ̀ tá a fẹ́ sọ ìkè sọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú yín àbí tí mò ń sọ òye ọ̀rọ̀ ẹgbẹ́ apc àti ọjọ́ ọ̀la ìṣèjọba àtòṣèlú nípínlẹ̀ ọ̀yọ́ ni la fẹ́ sọ ẹ mọ̀ sọ̀rọ̀ bí olóṣèlú ṣẹ gbọ́ ẹ sọ̀rọ̀ bí aráàlú torí wípé
1: bí
0: ayànnànà ẹ̀sìn ojú òní tìyìn ẹ gbọ́ kílípù yìí láàrin ìṣẹ́jú kan sí kejì ẹ̀rẹ́ alẹ́ mo fẹ́ kẹ́ ẹ fòye digest ẹ ẹ kú kalẹ̀.
2: tí olóyè tó fi ara hàn pé òun gbèrò pé òun fẹ́ díje fún gómìnà gẹ́gẹ́ bí àgbà ẹgbẹ́ púpọ̀ mẹ́gbẹ́ ọdún fẹ́ ṣe irú ìfarahàn bẹ́ẹ̀ yẹn tó bá pè wá á lọ àmọ́ látọ̀ sẹ́yìn lọ bí ẹ̀ka tó pè mí fún mẹ́ ju gómìnà gbèrè ẹ̀ nírí mi ń bẹ̀. ẹnì kan ṣoṣo pẹ̀lú ògùn ọlọ́run yóò fly flag ẹgbẹ́ wa ní 2027 election tí ó sì wọlé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́jọ́ kejì ààrẹ orílẹ̀-èdè wa àwọn náà gbéṣẹ́ rán mi.
3: wọ́n tó pe ẹ̀gbọ́n ayọ̀ adéṣeun ní pẹ́ẹ́nì ẹ̀kọ́kọ́ ti pè mí bàtàì wọ́n lọ́mọ mi ní ọ̀yọ́ ṣe lè ṣàfà
0: ohun sẹ́nítọ̀ ayọ̀ adéṣeun ayọ̀ sọ́là ìlẹ́gbọ̀n àti fatai bikunle níbi ìpàdé tí wọ́n ṣe lánàá ayọ̀ sọ́là sọ pé kò tiẹ̀ sẹ́nìkankan tó ṣe pé òun fẹ́ ṣe gómìnà mọ́ ìpínlẹ̀ ọ̀yọ́ tó lè pin tó ń lè dáhùn pé àbàbà àmàfẹ́ ṣe di kárí àbàfẹ́ ṣe kí ni pé wọ́n láwọn ayọ̀jú bẹ́ẹ̀ ẹnìkan sọ táwọn yọjú bíi tiẹ̀ rè torí pé president ti pe àwọn pé ayọ̀ sọ́là mo fa sàràfà àlè ọlọ́ nígbà tí fatai bikunle ló sì sọ ó ní president kẹ́ ti kọ́kọ́ pe àwọn kan tó pa ayọ̀ sọ́là ojú ò sí pé president pé àwọn méjèèjì tí wọ́n fi lọ fọwọ́ bikunle òkè tí wọ́n fi lọ fọwọ́ sàràfà àlè òkè ṣé wọ́n ó fi ọba jẹ gómìnà ní àbíbò torí wọ́n sọ pé sàràfà àlè ti dọba wọ́n ti fún aládé ọdún in absentia ni o ṣé wọ́n ó dé adé gómìnà lérí adé ọba ni àbí wọ́n sàdé ọba rẹ̀ àbí wọ́n ní òṣìṣẹ́ lẹ̀ náà.
1: ẹ ṣe ẹ jẹ́ mú láti bẹ̀ yẹn kò sàdé fún gómìnà adé ọba nìkan ni ó wà.
0: mo mí pé
1: ìdánsákì gómìnà ntí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ dé ibi tí wọ́n bá dé yìí àwọn náà ti mọ̀ wọ́n ti sáré lọ ṣe 1+2 òṣèlú náà ló débi tó dé. lóòótọ́ ni a ní òfin ìfọbajẹ àti ìlànà tá a fi ń fọbajẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ tí pápá jùlọ títí ìbàdàn tí gbogbo àwọn ìlú dẹ̀ mọ́ ń bọlá fún torí pé ó ti ní ìlànà tòótọ́ tá à ń tẹ̀lé bẹ́ẹ̀ lábẹ́ bó ṣe wù kó rí ẹ lè sòfin kan ní inú yàrá yín gbogbo òfin tó bá wù kẹ́ẹ̀ ṣe ní inú yàrá yín òfin àdúgbò tí landlord association bá ṣe òfin inú yàrá bí ti ilé yín tẹ́ ẹ ṣe ó wà lábẹ́ òfin tádùgbò bá ṣe ni. so bá a ṣe ní òfin oyè ọba nkankan ó wà lábẹ́ òfin orílẹ̀-èdè nàìjíríà ni. so ká kọ́kọ́ mú yẹn láti bẹ̀ òfin orílẹ̀-èdè nàìjíríà kò bá sẹ́nítọ̀ sàràfà dín abiodun ali láti díje dupò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́. so wọ́n wá lè lọ mọ́ mú òfin títí lọ́balọ́ba ṣé wà ní traditional council ṣé wà tó ń wà ní kinní kan ok presently báyìí wọ́n ti ń àwọn kan ti ń pè wọ́n ní kábíyèsí sàràfà dín ali nkankan ok wọ́n sì ń sáàfù lọ́wọ́ asẹ́nitọ̀ ní house báyìí ẹjọ́ so ká ní pé kíní yẹn ti affect by now ó yẹ kán ti suspend wọn àbí kán ti ní kán withdraw náà ní senate. so tó bá jẹ́ pé wọ́n sọ pé wọ́n ti fi wọ́n jọba o tí wọ́n ti ń pè wọ́n ní ọba o tí wọ́n sì wà ní senate náà báyìí tẹ́sí pàfọ́ọ̀mù lọ́wọ́lọ́wọ́ so kò sí nǹkan kan tí ó dá wọn dúró nígbà tí wọ́n bá di gómìnà ìyẹn lórí pé ibi tẹ́ ti ṣé kí n wọlé bẹ́ẹ̀ yẹn lórí ibi tí àwọn tí wọ́n sọ̀rọ̀ tá a gbọ́ tán sìn. bàbá wa fatai
0: ìbíkúnlé
1: tẹ́ a gbọ́ ohun wọn sìn pé wọ́n sọ̀rọ̀ pé ààrẹ sọ yìí pé fatai o ìwọ lọ ọmọ mi ìwọ lójú mi ní ìbàdàn lọ́yìn ọ̀yọ́ state ṣé ẹ rí èmi náà mo lè dẹ̀ níwìí ẹ̀ mo ń sọ̀rọ̀ aláìsí bíi kí n sọ pé èmi àti yín ìtajọsọ ta ló wà ń bẹ̀ ṣé fatai lọmọ wọn èmi ò sí inú ẹgbẹ́ wọn mi sọ lọ́gán fatai lọmọ wọn ṣé nígbà tí wọn fẹ́ yan mínísítà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣé wọ́n pè wọ́n ṣé ọmọ wọn yẹn sóun ló fi
0: mínísítà lẹ̀
1: because pẹ̀lú ohun yẹn pé ìwọ lọmọ mi that means ọmọ mi ní yíma gbé gbogbo most of things chanẹ́ ọ̀dọ́ ẹ̀ so èmi kàn rí wípé then ká bá wọn sọ̀rọ̀ pa consensus àti ọ̀gá wa ayọ̀ adéṣeun àti ọ̀gá wa fatai ní tí wọ́n jọ sọ tó bá jẹ́ pé torí pé ìwé òfin tá a ti ẹ̀ ti tó ń ṣe pé kò sí tó jẹ́ pé consensus àti direct primary tí kò sí indirect primary mọ́ òun ni ó fẹ́ fi mo ti sọ́njọ́ ni ó fẹ́ fi ààyè gbá k ki awon oloselu ti won ti e tin wa bo je pe awon wo mo pa se tele now pelu n ti won so yen gege bi ara ilu o je ki a mo wi pe oselu baba so pe ni won fe se fun wa ni won fe se ni awon fe se ni egbe oselu APC oselu baba so pe because to ba je pe consensus ni won agree pe okay consensus na fe se ba se consensus kon yen consensus gan ni lana wi pe gbogbo e wa fe mo ko sabe re pe consensus ku ni won ni tani ni won ni ninu ka se direct primary abi ka se consensus e ri pe mo o yen na na ni ijo ni wi pe direct primary le mo wo po lasiko yi tori cost ngba ta ba ni ki the direct primary ni pe gbogbo egbe ni o participate okay boya nu egbe kan to ni bi 15 million 30 million 50 million members so gbogbo won le fe kojo lati se direct so expenses yen cost yen le po so most of them le se consensus be consensus na ni lana ituma consensus ni pe gbogbo awon ti won ba gba form ti won fe dj won jojoko ke se won jojoko papo ni ele ti awon adari egbe oselu na ti won wa nbe bi observer awon gbogbo awon ti won ba jo gba form won jojoko papo won jo mo wo pe okay sawa merin ni sawa marun ni sawa mewa ni won wa joba ra won so pe laarin ara wa eje ajoba ra wa soro tan ba ti wa bara won soro ti won gba enikan wole n tan pe nkan sesion niyan tenikan nu won ba ti so wi pe ah rara ohun o gba alohun fe ti e mo bi mo se lagbara si n gba pe eni te mu yen le mu eja lo si eja lo dibo ni won a lo se direct primary ni so wi pe enikan so fun pe ah won ti so fun mi pe eni bayi ki te ti enikan gan ba tun pe mi si pe o n fe se governor bayi in ni damo to me oselu o ti ni agba kan pe eh titi jacob ni mi se ti ti paul ni
0: mi se tapolo
1: mi se tapolo ti jacob ni mi se ti iso so o ti ni agba kan gege bi egbe gege bi awon agba egbe egbe titi di igba ti won ba jo fe nupo be tin ton je consensus ni pe gbogbo awon tan gba form kan jo pe won joko ke se awon leader kan ni won decide pe ati n gbe le arin ara but awon leader egbe won wa nbe lati observe awon ti won jo ti gba form bayi ni o nje consensus pe ejo fe nuko laarin ara yin ta ni e fe mo so iyen o ti won so yen o loju temi o oselu baba so pe ni won fe se is ko si kankan to is not going with primary the with direct primary and is not going with consensus ninu ile ti awon so yen yi pe enikan so pe consensus ko yen kayi ba to kan fe gbe si abe consensus iyen se consensus
0: baba so pe le ah ni damu nigba te so le kan e so pe labe ofin pe ofin Nigeria o ni baba gogo ofin kankan now nile yoruba papa julo ni ile ibadan a ma so wi pe ofin be asa si wa a si mo saba a mo bowo fun asa lopolopo gbangba mi gan tori pe won so ah ogbeni oro ofin ko la n bo so la n soro asa tori pe nile yoruba papa julo ni ibadan ah in ti ndi asa o mo se yebiye loju wa elomiin value asa o respect asa jofin lo tori pe ko ni kule se ti o kule ko lofin sugba sa ni mo fe bowo fun pe ah teyan ragbalagba ko mo le gbe lori e epe ni o mu yan garage dere epe kankan le mo mu sugbo gba pe nu asa o ye ki eyan o gbe lori agbalagba papa jo to ba wa mo ri to se pa agba to mo ri ni se ototun ni o sugba ko pe te mo pe jo ngbadugo o wa pade eyin re ru o si ko tele gbe ah nkan ti si yo gege bi asa omo yoruba o ni se be sugbon se pe lawon ilu mi won le mo bowo fasa to badan iru eko ni se fun bi apere eko ti dabi ilu elite to laju gan ibadan elite na ibadan na ibadan se ilu oko sugbon ibadan bowo fasa gan gan so ta ba so pa asa won mo so pe ah ori ade eyin eti e gbodo o fe soro sori ade rara to sugbon to ye da fi le wo bi oselu ah aye won so kabiyesi e bo le nbe to ba tin so be pe kabiyesi e bo le nbe nkan denu so ngba ti won bi adelabu le re pe ah ni won ni baba olubade ti ni ini nikan kini kan wa la won gbo hun hun ko baba olubade ni enikan ti eyan layo o lo n fe ka si bi rumo
1: bo se
0: yen adelabu ni lai lai owo ti e le gba ko le do to lai lai pe ah no ori ade igboro se nkan ti o kilo bayi wa o nkan nkan with that ko ti n bo die die nu so oro asa la nso ni sin ki soro ofin e soro in the respect of asa
1: e se e ri pe leyin gba ti ti ni won ti so oloye Tafaide Nabi Odun Ale di oba leyin e ni won lo soke ogun ta si ri bi ti n do ba le fa won ara lo pe omo yin ni o eji o se o gege be se n soro asa pe ele ti o si ti gbogbo asimo wi pe acha wa ni pe oba idobale oni kete to ba ti gbade bayi o tun gbo ko ye ko tun dobale fun enikankan mo now lokan ti toloye sarafadin abiodun ali won eti idoba ele temi na gege bi omo ilu te ngba temi joko ti mo de se analysis mi temi na le wo pe oke oju ti an fi wo lati joda laye ti daye latin joba latin so pe ma fi joba latin so pe ejo mu se nkankan lowo lasiko e fun mi di igba bayi te tori wi pe ati mu oselu wo inu asa wa ko fe je ki asa wa ki o wa se ganrin mo o ni o fa tori pe ti o ba ri be oke eyan ti to soba mu emi adamo n pejo analyze oro yen bi 3 days ago mo wa so pe to ba je pe mi ni ijoba apinle oyo ni in ti mi ba se re oke mo ma sun ni o ye ko sun si bi a wa pe o pe eyin lo kan to ye ke sun si ipo oba e o awon wa ko le daran se si mi to di pe won tun ni afojusun mi ti won le wi pe mi o ti se tan
0: lati sun o
1: lati sun o to ba je pe mi ni ijoba apinle oyo ti won ati e fin ni ri temi mu ibi ti mi ba lo ni wi pe en to wa leyin won se mo pe eyan wa leyin ta won na je pe ta won ba ti sun
0: se ko npa won o se ta ti sun ni
1: won so won so pe awon o ti raye
0: baba balogun olubadan won ni oro enu ko ni pe eyan fin ijoba be eyan fin gba ipo pe ba won po won o fe yo si ko won po won o fe to mi npe won ko pa won o fe na fin so pe so won po won o fe ko ko won o fe na so ni o fe a ma so
1: won ko we pa won o fe won ko we wi pe awon o ni sin le pe kan da won kan ba won da duro na won ko ye pa won o fe
0: yes
1: so iwe na ko pa won
0: o si da do ba duro won da do ba duro na tori pe ke ijoba wo pe yesi won da wa duro yesi won
1: wo ba tun so ko atona enu pe gbogbo e lati npada ni isin so
0: ni o mo ko se njo keji ijo keji o mo ko la mo ni president mo jade o ko la ijo friday la mo president pe won fi ejo saturday won president wa jade pe won ni se around nkan kan se na wo te ti wa plan ta won yen ti gbo te kaluku ti ma so ti ti se na wo te ti gbo nje te ti to stage se won ani ke mo wa mo ni
1: se an ke mo so pe
0: ayi fowo sofu se wo lofu
1: se an ke mo so pe ati da a pe ati da a ti da asa omo o se lu on lo affect asa ni ibamu pelu ipo ti mi ri pe barasa sarafadin abiodun ali wa gege bi amofin mo mo pe o da mi loju pe ko le je pe o ko la igba ti won release e ti won ji o jade pe won ko we sa won la wa gbo yen oro ajo so yo ti mo lo labenu sugbon bi temi nlo re ka gba pe ijoba kun ni o ti wa fe duro bi pe kini ti ni lana ta ti e fe gba be yen wole mu enikan kin mo ti e so be be temi kan ti e ro yi pe a fe fi ba e ni nkankan e ona ti won ba gba ni pe won le yan leyin to je bi pe tawon o ba ti sun si waju en to wa leyin won na ko ni sun si waju
0: be to ko pa wo fe yo fe ni laye lati jump si waju
1: ti en to ye ki joba apinle oyo so ni pe se ngba teyin so pe se teyin pe laye en to wa leyin yin o nduo lawon lorun po ye ko won sun se ka gbe fo yin
0: mo le mo se yin o ko la sa ti gba ta gbo royin o ko la gbo yin o
1: ke o se nti o se se tori bi pe awa ka se na wule ti mo ibi ta fe channel okay mo le ti le fe fi eyan meta joye tawon medeta so pe awon o si around and you continue with such program
0: so won fe o dujoba to ransom ni
1: to ransom again say
0: ijoba lagba do anybody lo
1: that means
0: eje sa le gbinu laja kin lo ye wole
1: in to wu joba ni won se
0: inu laja kin lo ye ka bo sori eto e gbe mic senu
4: e mo ka ro olotu
0: sala fi ale wa
4: aki gbogbo omo ipinle oyo
0: egbe APC e so pe se summit lana
4: bẹẹni
0: talalaga APC ìpínlẹ̀ ọyọ
4: olóyè dr adeyemo alake
0: ṣé wọn wà ń bi summit táwọn àgbààgbà APC ṣe lánàá 24 sàràfà òkè
4: n ò sí ń bẹ
0: ta ni sẹkítì ẹgbẹ APC lọyọ state
4: barista
0: mo kọ sẹkítì ẹgbẹ yín
4: o
0: yẹ kí ẹ yọ yín lẹgbẹ ṣé wà ń bẹ ẹgbẹ APC lọyọ state ṣé rẹgísítà mẹmbà ni yín
1: o sàpá wọn lórí
4: o sàpá mi lórí ni barista ni wọn
1: lọyọ ni wọn bẹẹ
0: ṣé wọn wà ń bi ètò tẹsí lánàá
4: mo si n bẹ
0: igbakeji alaga ta le igbakeji alaga APC lọyọ state
4: pe àwọn náà si n bẹ
0: àwọn náà si n bẹ so àtàlàga àti igbakeji àti sẹkítì ta ni publicity sẹkítì tó dá ta ni pr alalukoro ẹgbẹ.
4: Alhaji Wasiu Sadari
0: ṣé wà ń bẹ
4: ó dà pé mo si n bẹ.
0: So àwọn wà lágbàgbà ẹgbẹ tí ẹ lọ fọwọ sàràfà tí ẹ lọ fọwọ ọba sàràfà lè òkè.
4: ṣe rí kọlọ ń ṣàánú wa ni àwọn wọn ní àwọn kan wà tó pé wọn rí wọn as bi abi apex leader abi kini kan be ba de gbo video yen na bo se so won ni en pa won ri president baba adese o ni ijo ti senator sarafadin ali tan declare pe awon fe se gomina ijo yen awon ni anybody to ba tun fe se gomina to ba pa awon awon tun wa pe be leyin o ni bayi nisin yo
1: awon wa
4: pe awon ni wa mo pe pelu ogun olodun de ni Sarafadi la Sarafali ini o wole ti o di gomina ni pile Oyo but inti bati Alhaji Fatai Bikunle ni o soro won ni are Asiwaju Bola Tinubu pe awon pe iwo lomo mi Oyo state Sarafali mo de fowo si pe so inti are ba de so in la won na so bo te wa gbo awon rumo kan te pe won ni won so tori awa go gbo pe summit kankan fe sele ade wo ba gba ta ba kanu eru inu eru baje awa kan wa ta ku nu egbe ri te pe ngba te pe awon kan tan joko tan wa duro pe won lo ni awon kan ti o ba fo si pe won ni kan ku nu egbe inu egbe won o ti ku se egbe ta jo dale abe egbe ngba te pe eyin gan wa lara awon to so wa the position won la awon kan so be but ati ri
1: rumors
4: ati ri
0: okori ma je mi so
4: to ra wa ti fun won lohun pada pe ko se en to to be lati ni keyan kan ku nu egbe Oyo state APC aya fe en ti o ba ku nu egbe en ti o ku nu egbe ri gan to ba jo loselu ti nkan ye ko ni ni bareda son bareda sin ni won ma so ninu
1: oselu
4: so declaration tana awon to je tan jo DJ tan gba form barrister Akim Agbaje Oloye Bayo Adelabu AKK mu iwa gbade gese awon na gba form so de ti bo reaction ta n gbona ni pe gbogbo awon ti meet Mr. President o ni ka won lo joko pe if personally ta won kan ba believe pe okay o based on preferred en ta won yonu si ila won fun telu pe awon ti won niye ilana to de wa nu electoral law na ni pe is it a ki won se consensus ti consensus ba fori lalgi ti o work won lo si direct primary ki de ni ilana direct primary registered member egbe to je pe awon gangan ni won jo me egbe o ton de foko sile won lo si ward won won lo to leyin en tan ba fe tan ba mu so in le mi fi wo ba pe we declaration tana o
0: so da to mari na ke se nkan to le lati se
4: ko le
0: ko kaluku lo ward
4: re ni bi lagi do de wa ba 14 ward pere ona merin la lati du si ibi ta to si re o mo de ka ine ko wa nbe representative wa nbe ti o si n to le ti o ruju so in the bet declaration ta na yen de ku de wa nbe because there will be a meeting before meeting even if the Mr. President ta ma declare pe anointed candidate ahun niyan the likes of gbogbo oju ma pe Eko ngba tan declare pe awon gat pe won ni pe Hamza to bo ni won fe papapa Ambode gangan to je major contender o tete ko pe ohun fowo si dando to je po ngan je anigba te pe eyan bi awa bayi na ni ngan tete ko letter pe we since they pe the party supremacy in everybody n pariwo pe no wahala even Oyo state APC gege bi awa kokan ta je odo nbe atawa kokan ta je omo egbe to lamilaka ta so ni pe ibi te gbe ba lo la lo ko si pe boya eyan ko binu ko nu egbe fe eyan kankan
0: Kevin o ya tun ba n gbe video yen si pada video ta lo lori Facebook lekan nipa àwọn tí ẹ lọ ṣe meeting nìbàdàn tí wọn ni wọn ṣe leadership summit tàbí kí náà pè ná. mo tó wá fẹ́ play ọ̀rọ̀ tí senator Fatai Buhari tán náà sọ mo fẹ́ káwọn ará ló sáré gbọ́ yòó náà pàápàá sáré bá ń wá fídíò yòó náà kó bá ń gbé sórí Facebook Kevin lórí Facebook Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn ẹgbọ́n tí senator Fatai Buhari tí ẹ sọ nípa ọ̀rọ̀ yìí. ṣẹgbọn nkan ti wọn sọ
4: bẹẹni
0: wọn ni tẹnikan bá yẹ kó òun wà náà tẹẹdì pé kì í sí wọn ló sọ fún wa pọmọ ti àná ìtì rẹ o àwọn tí àná ìtì ẹni yóò sọ fún wa pé àti àná ìtì ẹni yìí o so ó túmọ̀ sí pé wọn ò kulẹ̀ tí ì pe the likes of Fatai Buhari tó jẹ́ sẹ́nítọ̀ sí sojú ọ̀yọ́ north
4: tó tún jẹ́ wọn sẹ́nítọ̀ tó ṣe dáadáa jù nílẹ̀ yorùbá
0: kárọ̀jì wọn tí ì pe Yunus Akintunde tó náà jẹ́ sẹ́nítọ̀
4: ó yẹ káwọn náà wà ń bẹ̀
0: lánàá ó túmọ̀ sí pé sàáfà lì tí ẹ jẹ́ sẹ́nítọ̀ tí wọ́n ní wọ́n jẹ́ anointed candidate gẹ́gẹ́ bí ẹ ṣe ń sọ nísìnyí gẹ́gẹ́ bí àwọn yẹn ṣe ń sọ ó túmọ̀ sí pé àwọn nìkan náà wọ́n sì ti ríra wọn àtàwọn aṣòfin kọ̀ọ̀kan tẹ́ ti gbà pẹ̀lú wọn torí pé bí tá bá ti ń sàfà àìrí tí Fatai Buhari yóò tì lẹ́yìn àmọ́ rí kí Yunus Akintunde tì lẹ́yìn ibi tẹ́tọ̀ dán ni wọ́n ó túmọ̀ sí pé oyinbo ti dágbó ó ti dú méjì gan-an lọ báyìí.
4: ntẹ̀mí kan rí bẹ́ẹ̀ náà ni pé mr president àwọn ni major tẹ́bá wọ Oyo State a ní bí rally leader bí Èkó tó yẹ pé àwọn ti ní bí GAC tẹ́ pé ibi tán fẹ́ sọ̀rọ̀ sí rìn tẹ́bá wọ bí Oyo State ti ṣe pín aláwọn reformist which is àwọn PDP tó wá join APC aláwọn lamist tẹ́ pé àwọn gangan ni máa ń sọ pé àwa lálẹ́gbẹ́ àti dé tipẹ́ aláwọn senaco tó yẹ pé àwọn gangan náà báyìí pé òkè o ọwọ́ wa ló bọ́ sí èèyàn ajímọ̀bí ni wá bẹ́ẹ̀ ní ìsìn gbogbo èmi ní gun kankan yẹn kò sí gun kankan mọ́ it is one APC even ìgbà tí olóyè Oyeyemi Olúbàdàn tó ń gan máa post gbé ní 2010 tó ń jáde tó ń lóun fẹ́ ṣe councilor tó ń ṣe declaration of intent àwọn kan leader kan wà nù wata ẹ̀ ń claim leader lónìí ẹ̀ tí ìsìn nú ẹgbẹ́ wa o pèsè kò gbẹnu yín láti sọ pé ẹ̀ káwọn kan kò nú ẹgbẹ́ pé ìjọ wọn bá kàtàkà yín bímọ bíso bet ní wòye tèmi o tí mr president bá fẹ́ kí rí tí ò tiẹ̀ jẹ́ kí wúrúwúrú ò ṣẹlẹ̀ tí báyọ̀ adélábù ò tiẹ̀ ní resign the minister of power dépò pé báyọ̀ ní bóyá wọ́n lọ lagidi ni kò sẹ́ni tó bá tó bá rẹ lagidi bẹ̀tí ń tàrí owó náà ni pé bóò ní pinre láre yóò ṣe ṣẹlẹ̀ sẹ́lẹ̀tọ̀ teslim fọlárin àmọ́ tí wọ́n factor wọn sí bóyá wọ́n padà sí ọ̀yọ́ central ni o bóyá wọ́n fún wọn ní nkankan ni o àgbọn kankan
0: So now, níbi tí a bá ti rí Senator Fatai Buhari, Dr. Yunus Akintunde, àwọn state esco ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́, ta sì ń rí pé Adélábù, Teslim Fọlárin, torí àti rí Chief Mrs. náà ń bẹ̀, Mrs. Ajimobi, níbi tá a bá ti rí gbogbo àwọn ẹ̀yìn o, iṣẹ́ ìṣirò pé kíní yóò sì bójú ẹ̀ báyìí.
4: Iná àlàfi nígbẹ́yìn tó wà nílẹ̀ báyìí. Declaration
0: ta ẹ̀ lọ́kọ́ àwọn ẹgbẹ́ kan unite bíi blọ́ọ̀kù kan o.
4: Àníṣe declaration tàná kùdìẹ̀kùdìẹ̀ pọ̀ ńbẹ. Ní tí mo dẹ̀ fi ní kùdìẹ̀kùdìẹ̀ pọ̀ náà níṣẹ́ olóyè Báyọ̀ Adélábù kò ní lóun fi wé lẹ̀ láì ṣe pé bá president sọ fún pé Báyọ̀ mo ti àná ètò èèyàn kan. Engineer rẹ̀ mi ò ṣe ní Rahul Fọláníyàn àwọn náà ti meet Mr. President. Wọ́n ò sọ fún wọn pé ibi táwọn ń lọ lélẹ̀ and AKK lórí rédíò kan wọ́n láwọn ti ná close to about 2 billion nínú ẹgbẹ́ àwọn jẹ́mi ó wà ní wọ́n tún lọ gba form mú ìwà gbadé gẹ̀sìn bàbá mú ìwà gbadé gẹ̀sìn àti ààrẹ wa ọ̀rẹ́ tímọ́tímọ́ àti gba kékeré ni wọ́n so ṣé wọn náà tún wá wò báyìí pé káwọn kan lọ wéṣẹ̀ owó kan lọ gba fọ́ọ̀mù lánàá lánàá again táwọn kan ní wọ́n ti ṣe endorsement bẹ̀yìn tèmi kan rò náà ni pé bí èmi ṣe rò ó ni pé tí wọn ò bá ti dàrú we disagree to agree APC wọ́n mọ bí wọ́n ṣe fẹ́ gun tòlótó ó ń rúgbó bọ̀ ni ìjà tí gbogbo kómìdè kómi òpin ìrìn àjò May 21 ni according to the revised timetable APC pé ni wọ́n finalize Guba primaries àwọn house of assembly gangan wọ́n ti yanjú àwọn majority àwọn bí kankan kókòkò ìwọ̀n tí yanjú wọ́n set up 10-man committee ní each local government ọdọ èmi 40 committee yẹn ní because èèyàn mẹ́wàá péré tẹ̀wá ní káwọn ni wọ́n decide the fate ẹni tó máa jẹ́ state honourable kùdìẹ̀kùdìẹ̀ lè wà ńbẹ̀ ó lè jẹ́ pé ẹni tí bóyá àwọn ìfàkájá ti wáyé lọ́wọ́ ní aspirant èèyàn kan rí nkankan automatically ìbò tẹ́ni kò lè fògùn rí so lèmi fi wò báyìí pé fọ tẹgbẹ́ tó wà tó ti pẹ́ ń ta o tẹ́pa ti ń gbèròngbà láti padà sórí àlééfà kán wá bí wọ́n ṣe fegun tòlótó so that wọ́n lè wò báyìí pé ó pè pínrin láàrin ẹni tí olùlé olùlẹ̀ ẹni tí ó dẹ̀ win no win kẹ̀kẹ́ tó wá máa pèèyàn ní gbéyàn kan gọ̀ kankan ó ní style bẹ́ẹ̀ ṣe lè pè ẹ̀ ní sọ fún bẹ́ẹ̀ pé
0: ẹ ṣe àdúpẹ́. Ó yá ẹ̀yin ara ilé ẹ̀ máa bọ̀ lórí Facebook Splash FM 105.5 Ibadan Splash FM 105.5 Ibadan ẹ drop comment ẹ like kẹ ṣe ẹ jẹ́ ǹdẹ́ nìkan yìí ló ń ti ń pè mí kí n gbọ́n tí wọ́n fẹ́ mo fẹ́ dókè lọ́n kí n kúkú lówó ọjà. Hello. Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè.
5: Orúkọ mi ni Umuye. Ó pè láti ayé tí rẹ̀ gbé ga sí
0: wa. Ẹ káàbọ̀ sórí ètò ìsà.
5: Àbúrò lè ṣe.
0: Àmì.
5: Ẹ̀rọ àti ọ̀nà ẹ̀ máa máa sọ o.
0: Àmì o.
5: O ò dìrì fíìrù.
0: Àmì àmì àmì.
5: Àmì sí ọ̀tá wọn ni sí ọ̀gbìn.
0: Àmì.
5: Láàpáwó láwà láàkó ọ̀tá.
0: Ìlà abìlà ẹ̀.
5: Sẹ́rí Dèmí kan bẹ̀ sọ, mo kí inú ọláyé.
4: Ìdí
5: káwọn èèyàn wa tó wà ń bẹ̀. Ẹ rí pé ní ibì kan tá a ti jọ ń bọ̀ nílé òní mò ń bèrè ìbéèrè kan dọ̀la. Màá níta làgbà ẹgbẹ́. Mo máa ń bèrè ìbéèrè. Mo ní tá a ti jọ ń wò inú ẹgbẹ́ APC tí kò ní ìdí fanfa. Torí ẹgbà fúnra yín. Ẹ ní ẹlẹ́tìmọ̀ bẹ́ẹ̀ ṣe tù ú. Ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. Nígbà tí mo máa ń bi ní pẹ́ sàn. Ẹ rí pé ní ìsìn pẹ̀kẹ́lẹ́ dúró kún fẹ́ẹ̀sì. Rafa lè dúró kún fẹ́ẹ̀sì. Gbogbo àwọn yẹn náà dúró kún fẹ́ẹ̀sì. Ẹnì kan ti ń sọ fẹ́ẹ̀sì ẹ̀ńdọ́ọ̀sì o. Láàárọ̀ alárẹ̀ mo ti gbọ́ ń bì kan náà tẹ́ sọ pé èrò lè kó kí ẹ̀ ní débi gómìnà tiẹ̀ nínú ẹgbẹ́ náà ló ti sọ o. Ó ní Rafa lè ń pò o. Ó ní nínú ẹgbẹ́ APC òun wà. Ó ní kò kí ẹ̀ ní débi gómìnà nítorí ọba ni. Tí APC tún fi ń pe Rafa náà lọ bà. Ṣé bí mo ti dé? Ẹ kíyèsí o.
0: Ó dà ẹ ṣe àdúpẹ́. Ó yá ọwọ́ rẹ àmúlélẹ̀ ẹ jẹ́ àdókè lọ́hún kágbókò lówó ọjà kan sí méjì. Kevin bá ń gbé fídíò sórí Facebook káwọn ara lè máa jẹyún lọ́nà màá wá ka kọ́mẹ́ǹtì ńgbà bá padà dé. Ó yá ẹ̀yìn AD NMPP ẹ̀yìn lọ́pọ́n sún kàn báyìí ẹ sì mo dúpẹ́. Ó pàtàkì lọ́wọ́ ẹ̀yìn comrade ojú òní tíyìn. Thank you so much.
1: Ìlà àwọn lẹ́ẹ̀fi
0: dáwọn mọ̀.
6: Flash FM 105.5.
7: Here you go there.
8: Mom, you didn't add milk.
7: No need to. Taste it and see why.
8: Wow, but how?
7: Is it milky?
8: Yes.
7: Is it creamy?
8: Yes.
7: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
8: I love it, Mommy.
6: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
9: Milo!
10: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ àyípadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn àwà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ ọ̀rẹ́ di mímúṣẹ.
11: Is it okay to make

0: ọkùnrin Yorùbá ni ẹ, okun ti wà lọ́rùn rẹ̀.
1: Tí ẹ ti podó bú ẹ̀ síbẹ̀.
0: Bẹ́ẹ̀ni. Tí ó
1: di ti fẹ́ hàn gẹ̀.
0: Yóò dìbí kọ́ọ̀tì fún Òbí àti Kwakwaso láti mú.
1: Kékèké láti fi dí
0: wọn. Bẹ́ẹ̀ni. Láti mú èròngbà wọn jọ ní 2027. Ìkíní nìyẹn. Ìkejì ni pé ìdájọ́ ilé ẹjọ́. Tí wọ́n tún gbé kalẹ̀ yìí. Tó bá lọ wò dáadáa tó fara balẹ̀ wò. Ó rí pé ìdájọ́ yẹn bí ẹni pé àjò ọmọ ó yá ẹ máa jókè àkàyọ ọwọ́ fún ni. So ó pọ̀ rẹ́rẹ́rẹ́rẹ́ lórí ọ̀rọ̀ ADC. Ìlèsọ́pọ̀ ń bẹ̀ torí mi sọ ọmọ ẹgbẹ́ ADC olólùfẹ́ alátìlẹyìn Nàìjíríà tó nífẹ̀ẹ́ Sẹ́nitọ́ Rábì Musa Kókóso àti Òbí olójẹ́ kí n wá mọ̀ sọ́pa Òbí Kwakwaso 2027.
1: Àwọn èèyàn kan sọ pé Òbí is the most inconsistent politician. Wọ́n wá lọ ń gbogbo ṣe kúrò láti inú ẹgbẹ́ PDP lọ sí AMPP lọ sí APGA lọ sí ADC ní sàn kiri kí ni.
0: Bẹ́ẹ̀
1: náà Kwakwaso yìí náà PDP ANPP ADC. Èwọ́n
0: ti gbàgbé pé Yorùbá sọ pé ọmọ tí ó bá máa ga kí náà sọ pé ẹsẹ̀ rí ó ṣe.
1: Ẹ̀yin tẹ pò náà lẹ́yìn parí
0: ẹ̀. Wọ́n ẹsẹ̀ rí ó ti rìn òṣèlú Nàìjíríà tó lóṣèlú kú o. Bá ń dárúkọ ẹyọ kan tó yẹ pé ẹgbẹ́ tó ń ṣe látàárọ̀ òun náà ló ṣe tó fi kú olóṣèlú bàbá wa kan ní àdúgbò mi ẹ̀kọ́ lọ́ọ́ bá ń dẹlẹ́ rí fún wọn ó dà pé.
1: Àwọn tán ní progressive family làwọn ṣe wọ́n ti ṣe.
0: Àwọn agbára tí wọ́n ti fò láti AD wọ́n ti fò sí ACS.
1: Ẹ náà ẹ máa gbọ́ ẹgbẹ́ APC náà ló metamorphose from AD to ACN to APC.
0: Ṣé
1: ìdí ìdí ìdí ìdí
0: ìdí ìdí
1: ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí
0: ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí
1: ìdí ìdí ìdí ìdí
0: ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí ìdí
1: ìdí ìdí ìdí AD olo metamorphose si ACN nígbà tá a ní ACN kò sí AD mọ́ ACN lo metamorphose si APC nígbà tá a ní APC kò sí ACN mọ́ get it right. So lọ́wọ́lọ́wọ́ báyìí Tinubu from AD to ACN to APC ó stable ṣùgbọ́n yìí from AD kíní kan APGA ẹgbẹ́ alákòókò AMPP kíní kan ADC ẹ̀sà ń kiri kíni àwọn ẹgbẹ́ tẹ̀yìn ti bìkan mọ́ bìkan ẹgbẹ́ ẹ̀sìn remain. Unlike ti Tinubu tó ní trajectory.
0: Point of correction. China kìlọ̀ sọ mọ́ pé kò sí AD mọ́. Nígbà wọn fọ́ọ̀mù ṣé wọn fọ́ọ̀mù ACN. Ṣé wọn sọ pé àwọn kò sí dúró àwọn kò sí máa ṣe gbé AD.
1: Àwọn olóò ṣe ACN ní ìsìn.
0: ACN ìgbà táyé wọn fọ́ọ̀mù ACN. Tán fọ́ọ̀mù CPC. Wọ́n ní gúùpù wọn tán jà.
1: Àwọn wo ló ṣe ACN ní ìsìn.
0: Lọ́wọ́lọ́wọ́ owó ọ̀nà Lájí nìkan láti lè
1: bẹ̀rẹ̀. You see? Kò sí ti ACN ó ti dá yín lò. Ó sì ti ti ACN mọ́.
0: Bọ̀dé ṣe progressive ni.
1: Ẹ máa gbọ́ ṣe ti dẹ́ ẹ máa gbọ́ ẹni Lájà kìlọ̀ ṣé èdè wà. Sẹ̀gbọ́ kò sí AD mọ́ kò sí ACN mọ́ torí pé metamorphose ni ó metamorphose ni AD to AC
2: CPC
1: àwọn
2: náà fọ́ọ̀mù APC
1: tó di APC so ó metamorphose ni bẹ́ẹ̀ tọ́jọ́ tí ẹ̀yìn kò ní one existing party another existing party.
0: Wọ́n fọ́ọ̀mù ẹgbẹ́ nígbà bẹ́ẹ̀ fọ́ọ̀mù APC gbogbo náà jọ fọ́ọ̀mù ẹ̀ so téèyàn kan bá kúrò mbẹ́ ẹgbẹ́ lè rí mẹ́in ṣé ó ti gẹ́ẹ̀jẹ́ so àwọn Kwakwaso kọ́ ló fọ́ọ̀mù PDP Òbí fọ́ ló fọ́ọ̀mù PDP ó jọ ẹgbẹ́ ni so tó bá kúrò ńbẹ tó bá kúrò ńbẹ ó di dandan kẹgbẹ́ rí bẹ́ẹ̀ so wọ́n ń làlà káàkiri irú ọ̀rẹ́ lé ADC nísìn ADC wọ́n invite wọn sínú ADC nínú ọdẹ bá nú ADC ọba oríṣiríṣi ẹjọ́ wọ́n bá ìgò.
1: Ẹ máa gbọ́ mọ̀ inú Lájà kìlọ̀ ẹ máa bá dá sí ẹ máa sí ẹ gbọ́ mi hàn Tony Sunday Makinde. Ẹ̀yin aráalé ẹ máa comment lórí Facebook mo ń bọ̀ wá ka comment yín o Splash FM 105.5 Ìbàdàn àwọn èèyàn kan sọ pé formation Atiku Makinde two formation ló wà lẹ́nu ADC ṣùgbọ́n ní ìsìn ẹ ti sọ ẹ dúró yí abá ẹ pé Atiku àtòbí ẹni Kwakwaso àtòbí wọn ti gbéra kúrò ADC àbí ẹ̀kọ́ torí wípé pẹ̀lú formation bá Atiku àti Ṣèyí Makinde náà ṣe ń gbé súnmọ́ ara wọn ẹ ti ń rò pé formation yẹn lè mọ́ fèvọ́ yín now bẹ̀tẹ̀lẹ̀ tẹ́lẹ̀
0: ìwọ ló fojú wo
1: ẹyin ẹ dẹ̀ deny
0: ìwọ ló fojú wo
1: ẹ dẹ̀ deny
0: torí mi ò rí wọn papọ̀
1: ẹ dẹ̀ deny
0: já máa bàbọ̀
1: now àwọn èèyàn kan sọ pé formation àwọn méjèèjì yẹn pé ó ní sustainability torí pé àwọn méjèèjì
0: formation àwọn méjèèjì wo
1: formation
0: Òbí Kwakwaso
1: wọn ní formation Atiku Makinde pé ó wà ó look prosperous pé torí pé àwọn méjèèjì ní owó tí wọ́n fi lè ṣe ètò ìdìbò torí pé gómìnà ń bẹ lórí àlééfà àtìkù ní òsì kéré inú ayé wọ́n ní ṣùgbọ́n peter obi àti kwakwanso bíi káwọn èèyàn máa dáwọ́ fòbí ìní owó tí ó lò kìí ṣe pé ẹ̀rọ gbúre
0: ẹ̀rọ mẹ́jà
1: wọ́n lè tẹ̀síbẹ̀ fa fíìmù ìyá síwájú wọ́n ní dàgbà bá àwọn bọ́dì lọ pele yìí dey like water so ẹni tí ó bá ní owó ẹni ẹni tí ó bá wa sọ̀rọ̀ yìí yóò kè yá sí bíi 300 ẹ̀yin wá mú peter obi àti kwakwanso tí ò lò lọ ẹ wà mọ̀ sí ẹ̀yà àlè máa dáta ẹ wà mọ̀ ní gofundme kó dey play o bóyá gofundme lẹ́fi fèsì àyè tinubu.
0: pẹ̀lú ìta àwọ̀ àtọmọ nàìjíríà ń fèsì èmi fèsì ẹ ìwọ lolóhùn rí pinlẹ kan ẹmí mi máa ń bèmí manage mọ́tò tèmi inú ọlájú náà manage tiẹ̀ débi owó tí a tẹ̀lé ti ní 2023 pẹ̀lú pé bala blue oko wa ẹgbà ráìsì àmọ́ ibi tó bá wa dé nìsín ẹlòmíì tó bá jí làárọ̀ àti lajú tán pé ilẹ̀ ti mọ́ ìbà ni tó bá wá jẹ́ lórí ọ̀rọ̀ pé èèyàn kan ṣe gómìnà lọ́wọ́ àbí èèyàn kan máa ń gbowó wá láti dubai ọmọ nàìjíríà ló sọ bí
1: tá
0: a bá ń lọ
1: ẹyin náà ti wá sọ ní ìsìnkú ọmọ nàìjíríà tí wọn rí pé 1004 tí bùkátà ti fún wọn lọrùn sáwọn ní ò bá ń ṣe gofundme jọmọ dáwó fún yín
0: wọn rí bá
1: fílẹ pósà
0: kò sẹńtọ irọ irọ
1: má
0: lọ jìnnà
1: má lọ àwọn tó fẹ́
0: àwọn tó
1: kàtà dìbò
0: dọ́bù ẹ̀bà gbọ́ àwọn tó fẹ́ dìbò èso ń bára kí wọ́n they are not as poor as that it's not possible kwakwanso former governor wọ́n ṣe bẹ́ẹ̀ lókè òkun ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ nàìjíríà síbi tó yẹ ká gbé sí ọmọ nàìjíríà ní tí nǹkan bá le gidigidi èyí ó mú bó ṣe kó mú ọmọ nàìjíríà ló mú 2027 bó ṣe ká mú inú mi dùn pé èmi àtàwọn ọ̀rẹ́ mi jọ wà ń bí.
1: mo ń gbọ́
0: yìí inú mi dùn pé mo bá inú ọlájì àti comrade pẹ̀lú ibi tọrọ wa dé ṣe rí tí a bá ní àwọn olórí tó yẹ kó dé tá a bá figi tó tọ́ sínú òtótọ́ ọlọ́mọ jà jẹ́ yàkú o thank god tí a ti mọ ránsìn àti bọ̀bọ̀ tó lọ́mùsìn à ń sọ̀rọ̀ how many years so àwọn irú wọn náà náà ń yíra wọn kí la fi ń pariwo owó ni òun náà náà fi ẹni tí ó jẹ sí kí náà ló ti fẹ́ jẹ lèmọ́mù kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n òbí kò sí ẹni tí ó mọ̀ ń gbò wà ní gọ́vnà kwakwanso kò sí ẹni ìwọ̀n àti ìmọ̀ràn gbà ìmọ̀ ń kà ni so irú àwọn tá a bá gbé wọn dépò nípò bá yá gbé akọ̀kọ́ gbẹ́gbẹ́sẹ̀gbẹ́ so tí nàìjíríà bá ti lé ní orí ọ̀fẹ́ láti gbé àwọn tó tọ́ dépò ìgbà yẹn láti ní structure tí ó sí lórílẹ̀‐èdè nàìjíríà ló jẹ́ gbogbo ẹlẹ́ báyìí bá sì ṣe mọ́ ba lọ́nu ṣùgbọ́n èmi nígbàgbọ́ pé nàìjíríà will be okay come 2027.
1: ẹ̀dùnà nǹkan kan kọ́ mi lóminú o ṣé àtìkù tó ṣe pé ṣèyí àti àwọn àtàwọn kilo commission of labujà wike àti àwọn g5 gómìnà ni wọn jọ ṣe àtìkù pa nínú pdp abẹ́ẹ̀kọ́ tí wọ́n sọ páwọn ò ní sọ́pọ́ọ̀tì ẹ̀ tí gómìnà campaign 2023 tẹ́lẹ̀ dẹ̀ campaign fàtìkù ṣé gómìnà ìwá ni ẹ sọ páwọn àtàtìkù wà jọ lẹ̀pọ̀ ní ìsìn ṣe rò wípé àjọṣepọ̀ ṣe ìṣirò kó lè fojúsùn òkun wò.
0: Ẹ mọ̀ pé tí àbòsí bá ti wà sórí nǹkan kan tó kọ́kọ́ mú Nàìjíríà kò yẹ kí ọmọ Nàìjíríà jẹ́yàdé bí ajẹ́yàdé kò yẹ kó tú àkókò yìí tó dé mi lójú pé níbi tọ́lọ́ nífẹ̀ẹ́ Nàìjíríà dé tó bá ti lọ sókè òkun kó kàn rà mú kó má lọ jìnnà kó kàn lọ kú tọnu sí Ghana àbí.
1: Mo ti lọ Kenya, mo ti lọ Dubai.
0: So ó mọ̀ pé nínú orílẹ̀-èdè tó yẹ kí èèyàn bá rí nǹkan tá à ń fèsì lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tó yẹ kó máa sunkún Ọlọ́run. Mo sọ fún ẹlẹ́ẹ̀kan pé tí Ọlọ́run bá wù ú tọmọ Nàìjíríà bá careless tí wọn bá jẹ́ kí Nàìjíríà wà òkè come 2027 Ọlọ́run lè fi torí ọ̀rọ̀ Nàìjíríà nìkan kó palẹ̀ ayé rẹ̀.
1: Àní ẹ̀ mọ̀mọ́ sọ bá mọ́ sẹ́ lórí rédíò.
0: Nígbà tí ní tó bá mú ru bala blue níbi tán ti dé nílé ayé tí ru wọn níbi tán ti dé tán nídìí nǹkan kan mọ́ láyé tán bá lè dé bi orí ọ̀fẹ́ tán ní tí wọn wà lè transform Nàìjíríà kó dàgbà Amẹ́ríkà lọ tán sì ní orí ọ̀fẹ́. So àwọn tí èèyàn tá a ti wá rí àti máa ṣe bọ wọn tá a lè tì í bẹ́ẹ̀ ò ní. So àgbòsí Ọlọ́run ní orí ọ̀fẹ́ àti tu gbogbo ẹ̀ṣẹ̀ tó gbà dé mú inú Ọlájí lónìí ó yá lọ di gómìnà. Ṣùgbọ́n torí àbòsí wa àbòsí ló mọ̀ mọ́ àbòsí náà ni o tún fẹ́ rukí sí
1: rikisin
0: se riki
1: lo pa won po je do re
0: to pa won po jo to tu won ka yen to ti fe ku won po yen bo lo le gba to olohun ti de olohun ti wa olohun ti sumo bi lati gbo mo Nigeria. That is Nigeria will be okay. Mm. Oye ni kankan fe abi ni kankan o fe. So boya won le jo se abi won le jo se won lo mo bi e pari esin 2023 nigba enikan ti mu president ko falaga le ti o ba je pe keyan lala seju alaga lasa ni o file ni o file. Alhamdulillah ja dupe
1: lo. Olaye 24 25 26 lati ori TikTok Alhaji Shuraj Bashir lati Texas won ni good morning sir eku eto e se o eh Oba Murphy are yin na nbe o alaja esin lock abi ki mo wo yi ese adupe lati ori Facebook mo ri comment o now atiku ai ohun ati Makinde ka fa won lenu EDC ati mo nti o sele tori ki Makinde PDP PDP se Makinde wa nti e sugbon won ti lawon do the judgment Supreme Court won si ti gbo judgment by so declaration lo ku ta gbo by declaration and bu fun but for Obi ati Kwakwanso eyin mejeji kilo ti se Kwakwanso wo pe to ba ni ko mo de eyin yan ribo ibo kaaki awon eyin pe ti bi mo sun wo pe ti de ka won lati reyin hotel mi e sa ko du mi NPP na gbogbo rogbodiyan e je mo fi yin logologun mo nbo to ba ti wa ribi to certain ti se be te to po ni PAD ni pa gbo se rusi ni bo ni se wa genu EDC ta wa ta ti ku tu fi wo pe o tun mo pa and julo
0: se gige ki wa ni ta ba fe ko da oni ba se nse ni
1: bo na se nse
0: eh sori to ba je oni gige ni won ni ku lasiko e o ri pe ile ito ni olohun ni pe o ri pe won lo be won ni pe o ya mo bo eh tori won mo wait yen. So sigba de debe tan ri pelu gbogbo emi e so fun e pe gige nikan oro ile ejo na wa nbe gbogbo akopọ e tolorun ba de fe tolorun ba ni se nikan ni oni dawo si e tolorun ba be se yo mo to so na ni so olorun lo to won so na e to ni olorun ni o ile ikojo ogbon eyan so wi pe e wa duro yen nigbo je pe gbogbo ta ba be se boya won lo APC aban lo bi kankan emi gege bi enikan emi do pe new Nigeria la nfe new Nigeria ti epo inire epo epo inira gbogbo epo lo ya gbogbo nkan won bayi so new Nigeria ta fe yen inu egbe yen lemi wa temi tin salaga new Nigeria so new Nigeria yen ni emi fi eje ka wa awa kan ta wa new ja gbo nbe ta ba dibo ebe oju eyan kan ko fo so ibi tun wo ba lo bo se so ni se ko ti so mo pe bi kan ba na lo mo ni plane fo ati plane ba fo loke o foju tele lo fe mo bi o ti so kale ni so mo boya do mi ni o so kale si
1: ebi tẹti le won ku na nu won le pa ase NPP mo
0: won ti le won ta lo le won
1: NPP
0: ta le won
1: kini wa ku nbe si
0: ah igba won be won pe ka rin apo iye ni o pe ta ba fe pa ajebuku ajeto gboju
1: ayo
0: ajeto
1: to
0: po mo je e ja won o gbo ni won ni won ma dawo pa je kini kan ni so ta ro pon fe se ngba na ta fi se disi sugba gbogbo ogun to gun ba tu se tobi si ni se man lo se man lo se man fo lori
1: e ma gbo Alhaji Shuraj Bashir Alhaji Shuraj Bashir ati Texas won ni Obi ati boya Obi ati Kwakwanso le fe so abi won ni an attitude that cannot settle problems in their party how can they solve our problem
0: party wo ni won pe party won Obi o ni pe pe Obi o register party ni
1: when Obi party se bi ko party wa tele
0: ngba ti Obi contest se bo join labor party ni o si join re o de ba won boost e Kwakwanso o join new Nigerian people's party inu mi du bo se so le kan I'm see the state chairman ti o ni any issue kankan e bo ngba ti Obi dibo tori pe wait labor party atohun nikan ko le da ko le paje aje ti fara ni omo Nigeria yi won wo pe kan jo ko ra won jo won lo EDC nisi Kwakwanso na ori pe new Nigeria People's Party ki loruko baba wa bishop yi lo se vice president gba yen ori pe ati pa bala blue kini kan e lati da pada se ko yo difficult so di dandan problem wo lo ti problem ba wa nbe I won't be the chairman of the party. So ko si problem yen ni pe won ni carry apo yen ni yen agbajo wo la fi soya owo kan so le fowo o fowo kan gbe peli pelu mi ah ba so fun won won ni any problem ninu party won and besides an ko ni won ni party won join party yen ni won si kori ri han party won ngba papa so jo join NPP sin ori rede be ibe le mi na ngo bai ti mo de ready
1: Oda, ẹ ṣe mo dúpẹ́. Ẹ jẹ́ kí n ka kọ́mẹ̀ntì àwọn yẹn lórí Facebook. Ẹyin tẹ̀ wọ́n Facebook ẹ mọ̀ kọ́mẹ̀ntì o Splash FM 105.5 Ibadan Splash FM 105.5 Ibadan. Ojú òpó náà sì tún ṣẹ́jú bó ni ká ṣe ṣe o. Ẹ lè mọ kọ́mẹ̀ntì lórí Facebook awà live lórí TikTok náà. Ojú òpó yìí ṣẹ́jú jámọ̀ sí lálàfíbò ó yá. Hello. Hello.
3: Hello.
1: Yes, sir.
3: Ẹ̀ka
1: o kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè
3: wọ́n. Ọlásùnbọ̀ Asimiyu Akinyele lórúkọ mi.
1: Ọlásùnbọ̀.
3: Asimiyu Akinyele.
1: Ó yá.
3: Mo ń pè láti dàrú.
1: Ẹ ṣeun.
3: Ẹ̀sẹ̀ ṣé bàbá ọlọ́kùnrin ẹ̀ ní sọ̀rọ̀ yìí.
1: Bàbá Anthony Sunday Makinde ní sọ̀rọ̀.
0: Makinde Anthony ló kọ mi o.
1: Alága NNPP ní ìpínlẹ̀ Òyìnbó.
0: Bẹ́ẹ̀ni láti ọ̀nà ara.
3: Wọ́n
0: Ẹ sà ẹra sa ẹka rọ sà.
3: Obìnrin ó kọ́lẹ̀ ẹlẹ́yìn lẹ́gbẹ́ àtúnrẹ́ ìgbé àjà
1: yìí. Bẹ́ẹ̀ni
0: lágbára Ọlọ́run. Kèé ṣe àgbàlá Ọlọ́run Ọlọ́run ni ó bá wa ṣe.
3: Ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ òdodo ọ̀rọ̀ fúnra wa.
0: Yẹ sà.
3: Ìgbìmọ̀ ọ̀tẹ̀ àti gbogbo ẹ̀nu ká ti fún yín bá a kiri.
0: Thank you sir.
3: Torí pé èmi tẹ́mi sọ̀rọ̀ èmi ti akọ́sílẹ̀ nínú kí jàǹfààní Tinubu. Orí ọmọ tèmi ń lọ sí.
1: Wọ́n láfọ́jú làwọn sọ náà ti dánfọ́ ní Tinubu.
3: Ó sì fún olúwo ìdè 20,000. Èmi ò láta ní ó lé mọ́ wa ní ẹ̀lọ́dí kankan mi ìtọ́rọ owó. Èmi kọ́kọ́ tẹ́lẹ̀ ní ọjà àfààní olóṣèlú kankan ní àjọ òmùdílé ayé. Anáwó 67 years of age. Sẹ́rí gbogbo náà ń yí wà ẹ̀ rí ní náà láì gbogbo ayé bá ẹ̀ ń bẹ́ Tinubu o. Ṣùgbọ́n ẹ̀ka wọn ní sẹ́yìn ẹ̀ka bá jẹ́ ní owó rẹ̀ pẹ̀lú olówó.
0: Bẹ́ẹ̀ni.
3: Ìṣẹ́ ọ̀tọ́rọ kẹ́yìn wá fún mi ló ń jẹ́ ní olé o. Àwọn àǹfààní tẹ́lẹ̀ mi rí lásán. Bẹ́ẹ̀ni láti bẹ́ẹ̀ bí ọmọ Nàìjíríà. Èmi wọ́n mú yín lọ́dún pé. Èmi wọ́n mú gbogbo àti pariwo tí ń pariwo lórí
0: ṣe. Bẹ́ẹ̀ni kwakwaso ń ṣe làwa fi ń tẹ̀lé ẹ mọ ìmọ̀ ọmọ nàìjíríà bẹ́ẹ̀ ṣe ń jẹ́ nìsín direct one lẹ́yìn jẹ yẹn àwọn kan tán rí jẹ tán sọ́fà lórí ìnira tí Tinubu mú wá
1: pọ̀
0: gbọ́dọ̀ gbọ́n tẹ̀sọ.
1: Bàǹdé lómi lo hello.
4: Hello, ọmọ ẹkún ìpè kàtàn.
1: Ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
4: Ọmọ ọlá ló ń pè láti Ìbàdàn.
1: Ó yá pápápá.
4: Ẹ jọ̀ọ́ ṣe rí àìgbọ́ náà la mọ pátì táwọn olókèrè máa ń lò. Kò fẹ́ràn tó lè ṣe tó lè ṣe dada àwọn fẹ́ wá ọ̀rọ̀ dídùn òun náà dẹ̀ ni. Ṣé wá rí àwọn tó bá ń fọ́ méjì ọ̀rọ̀ dídùn yẹn ní ìgbà tí èdè fẹ́ ìkan nìkan ni gbogbo abẹ́làmọ̀ pé títa yóò máa ń kọlà. So bí ìrọ́bá rọ pé ẹ ẹ̀lọ́.
1: À ń gbọ́ yìí.
4: Ẹ̀hẹ́n so kò sẹ́ni tó máa rí kò sẹ́ni tó máa rí pé gbàgbà àwọn kan ni àwọn lè ṣe tó jẹ́ nìkáyà ni àwọn gbogbo náà la mọ táàkì táwọn olóṣèlú má nígbà tí máa ń kó kù gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ orílẹ̀ èdè nàìjíríà ni pé a máa ń wo àwọn èèyàn àwọn olórí la máa ń wo àti wo ọlọ́run pé kọ́lọ́run ń lọ ẹni tó máa jẹ́ adáyé tó máa mú ara ti ìlú a máa ń yàn fún wa bọ̀tà àwọn olówó ọlọ́run àwọn olùyàn ẹ̀ la máa wò tí mo gbé ṣe nínú yẹn.
1: Ó dà ẹ ṣe àdúpẹ́ thank you very much.
0: Láti ẹ̀ẹ́dọ́gbù ìjọ má bínú torí ṣé kọ̀ wá mẹ́rin. Bàbá yìí bàbá tó sọ̀rọ̀ láṣẹ ni. Bí a ṣe ń sọ ọmọ ẹ̀yìn tí ìṣó bàbá ìjòkè ni ó ti. A sọ pé ọmọ ẹ̀yìn o a ní fọ́ọ̀tì tiwa. Ṣùgbọ́n olórí tá a bá fẹ́ yàn must be very blunt tó gbọ́dọ̀ jẹ́ ni tí ó ní fọ́ṣà tí ó ní fókọ́ọ̀sì. Èèyàn kankan ilé sọ pé torí pé má fẹ́ gba benefit gẹ́gẹ́ bí olóṣèlú nìsín. Ó sì fún mi láti gbà direct lọ́wọ́ èèyàn. Bọ̀ ṣé gbogbo aráàlú ni ó enjoy rẹ̀. Enjoyment taráàlú lè rí enjoy ni bóyá kí títí dá.
1: Mo fún àtọmọdé lẹ́nu. Mo fún àtọmọdé lẹ́nu. Hello sir.
5: Ẹ
1: káàárọ̀
5: ẹ kú ẹ̀ka
1: ẹ̀ka ṣe táìmù ilẹ̀ yín wà lọ́dọ̀ yín báyìí ní New Jersey àbí ní
5: Texas.
1: After 6 ìdájí àbí.
5: Two seven,
1: láwa
5: láì.
1: Okay, láàárọ̀, ó yá.
5: Okay, after 16 after 6,
1: sixteen after 6, láàárọ̀. Láti ní Texas, Amẹ́ríkà.
5: Houston, Texas.
1: Ó yá, ẹ dá ṣètò Aladi Sura Adubashe.
5: Mo kí ẹni tí ẹ gbé wá sórí program.
0: Mo tẹrí bá fún yín sá.
5: Actually, mo ṣẹ̀ bá yín ní orí ètò ni, but ó ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ béèrè lórí ọ̀rọ̀ Òbí Kwankwaso. Okay, nígbà tí ẹni ká fún àwọn méjèèjì ní ààyè láti kí wọn darí wa ní Nàìjíríà òbí tó ní a lot of issues ní Kano tí kò ṣeé settle pẹ̀lú gómìnà tó fà kalẹ̀.
0: Kwakwaso lẹ́wà.
5: Yeah, so tí kò le control láti yẹn tí kò dẹ̀ le control ẹni tí wọ́n jọ wà bẹ́ẹ̀ tí grievances wà lára àwọn méjèèjì lórí ọ̀rọ̀ ibi tó ń kálukú fẹ́ ṣe àti torí nǹkan tó ń kálukú fẹ́ jẹ́ tí nǹkan tí kwakwa tó fẹ́ jẹ́ kò jẹ́ kó gbà pẹ̀lú gómìnà náà kò gbà pẹ̀lú tiẹ̀ nǹkan tó náà fẹ́ jẹ́ ṣé inú ìyẹn ló fẹ́ lead wa ní àkọ́kọ́ ẹ̀kẹ́jì ní òbí tó jẹ́ pé from one party to another issue wà nínú Labour Party tí wọ́n kọ́ fi jáde. Òbí ó rí pé problem wà nínú pátì yẹn kò sáré kúrò bẹ́ẹ̀ kò ní agbára láti lè ṣẹ́tù ẹ̀ pẹ̀lú problem ta ní nínú Nàìjíríà ojú problem tí wọ́n ní nínú Labour Party lọ. Ok ó tún wá kó lọ sí ADC ADC tó wà right now kò tí ì ṣẹ́tù o àti ìwọ̀n bá ṣe fẹ́ ṣẹ́tù ẹ̀ Àtíkù ẹ wo problem tí wọ́n ní nínú PDP Àtíkù.
1: Ẹ wá mọ̀ gbọ́ Aláàdì Suhad Bashir.
5: Tó bá ní gbogbo èèyàn tó mo like jù tó bá ní ẹ̀ tó máa ń support jù Àtíkù ni. Ó jẹ́ ohun ìyàlẹ́nu fún mi wípé ordinary Wike ó lé Àtíkù kúrò nínú PDP. Àìkóṣùgbì láti ìgbà náà báyìí Àtíkù tí ó ti jẹ́ ẹni tó jẹ́ pé ó lack ẹni tí ó lágbára láti lè kò tí ẹ̀ ní control Nàìjíríà bí tí Nàìjíríà stubborn dey.
1: Aláàdì Suhad Bashir. Ẹ máa gbọ́ mo fẹ́ to formation mẹ́ta fún yín kẹ́ ẹ mú tẹ bá prefer àánú mẹ́tẹ̀ẹ̀ta. A ti ń gbọ́ òbí kwakwanso wọn ní OK movement. A ti ń gbọ́ hùrùnhùrùn wípé Àtíkù Mákindé ọ̀dọ́ unconfirmed. A sì mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tí ń ṣèjọba lọ́wọ́ ni Tinubu Shettima. Nínú formation mẹ́tẹ̀ẹ̀ta èwo lẹ́yìn fọwọ́ sí gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà tó Nàìjíríà kala.
0: Continuity. Kẹ́ tó lọ
1: jẹ́
0: sáré fún wọn ní
1: kàbí
0: ṣàlàyé lórí ọ̀rọ̀ kwakwaso tí bàbá yẹn sọ lórí pẹ́yìn tí ò lè yanjú ọ̀rọ̀ láàrin òun àti gómìnà rẹ̀
1: ti
0: Abba Yusuf kò yẹ ká tiẹ̀ lọ bẹ rárá because this is a very open kini pe Abba Yusuf kwakwaso pọn débi tó dé
1: wọn ló dalẹ̀ ni
0: ó dalẹ̀ ó wà ara ìṣòro kan mo láìkí bàbá tó lóun enjoy Tinubu òun benefit lẹ́ẹ̀kan wípé ìní gbogbo èèyàn ló wà díẹ̀ ni pé ìwà ọ̀dàlẹ̀ ìwà ìjẹkújẹ òun ló jẹ́ kí ọlọ́run ní agbára láti gba ọmọ nàìjíríà ìyá ń jẹ́ ọmọ nàìjíríà o ẹ má fi ẹ̀yìn tẹ wà lókè òkúkọ́ ọmọ nàìjíríà at least 97% of ọmọ nàìjíríà sọ́fà gidigidi gan ṣùgbọ́n àbòsí àti jẹkújẹ àìlè febi panú so kwakwaso ò ní problem pẹ̀lú abà ìwọ abà ò ní rí kwakwaso lónìí yóò tún lọ kíni ìtàn ni kó wá ṣe ni pé kí abà gbé kwakwaso wọnú APC kwakwaso ò dẹ̀ ní ṣe kwakwaso ò ní ṣe irú ẹgbẹ́ tí ó mọ nìyẹn lára òbí àti sọ́lẹ̀ kan ó kọ́ lónìí Labour Party dẹ̀ ó dẹ̀ rí pé Labour Party ò lè gbóhùn di president àwọn onídìí àgbájọwọ́ máa ní.
1: láti round it off ẹ ti make a point kan pé òbí àti kwakwanso bàálù wọn ti fò kúrò nígbà ADC ẹni tó dẹ sọ̀rọ̀ ẹni tó rí wọn tán ni ẹ̀ lé fún alámbà lórí ètò
0: yìí
1: káwọn mọ̀ retí ibi tí ọ̀balẹ̀ sí lókù báyìí the information òbí kwakwanso is okay wọ́n ti agree wọ́n ti align
0: Nàìjíríà will be okay by God's grace
1: ibi ẹgbẹ́ tí wọ́n bá wá lò lókù tí ká máa wọ́ta
0: òtún fún
1: wọ́n pàtàkì lọ́wọ́ yín Anthony Sunday Makinde alágẹgẹ́ òṣèlú NPP nípínlẹ̀ Ọ̀yọ́ àti coordinator kwakwansia movement lọ́yọ̀ state ẹ̀ṣẹ̀ adúgbò tá a God bless you. Thank you so much. Ẹ ṣe àdúpẹ́. Ó yà owó rẹ̀ àmúlẹ̀dẹ́ àpolówó ọjà. Ẹ ǹlẹ́ mbẹ̀hùn. Ẹ kú kalẹ̀.
6: Flash FM 105.5

0: with Messi. You go for goal here. Oh, my goodness.
1: Running it for Selko.
0: Here's Mbappe. Oh, my word.
2: Alvaro Pereira hit by James. Oh, what a goal. One of the greats.
3: Change is the only constant thing in life. After almost 20 years of world sports, it's time for a change. Or should I just say, the time has changed. Join the World Sports Crew Saturdays on Splash FM from 1:15 p.m. to 2:30 p.m. New time, same crew, same energy, quality analysis, and of course, same banter. Splash FM, Saturdays, 1:15 p.m. to 2:30 p.m. World Sports. Sports delivery, just the way you like it.
4: Njẹ́ o ti gbọ́ nípa ètò Gateway? Wo gateway.cchub.africa. Gateway? Rárá o, kí ni ó jẹ́? Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti kún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi. Èyí dùn gbọ́ púpọ̀, ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
5: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore-ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
4: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni pátápátá.
5: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechHub.
4: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
5: Rárá àti rárá.
4: Ó dà bẹ́ẹ̀, ní àṣálẹ̀ yìí náà ni màá fi orúkọ sílẹ̀.
5: Kàn sí gateway.cchub.africa láti fi orúkọ sílẹ̀. Ọ̀fẹ́ ló bá dé.
6: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
7: S-E-L-A-R-I-E. Celery.
6: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
8: T-U-R-M-E-R-I-C.
6: Yes, so
8: turmeric.
6: Correct. One carton of Maggi Chicken Flavor for you.
9: Maggi Chicken Flavor with onion, celery, and turmeric. My game changer.
10: Jẹ́lúmọ̀ pé èèyàn tó lówó lọ́wọ́ ní jẹ́ ìgbádùn ayé, irú wọn ní ṣohun gbogbo pẹ̀lú ìrọ̀rùn. Ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀yọ́ níbo lẹ wà? Ẹ̀yin òṣìṣẹ́ alágbára tolúyọ̀dẹ̀ súnmọ́ wà? Lọ́jọ́ gbogbo, lọ́sẹ̀ gbogbo, lóṣù gbogbo, lọ́dún gbogbo, ẹ̀ ń ṣiṣẹ́ takuntakun, ẹ̀ ń tiraka láti fúnjẹ sórí tábìlì yín. Káàṣì ẹ̀ wà níbí láti dúpẹ́ lọ́wọ́ yín fún iṣẹ́ yín àti láti san èrè ńlá fún yín. Èrè ìdírè tó jẹ́ ká mú Workers Day Cashport wá o. Bẹ́ẹ̀ni, Workers Day Cashport kìí ṣe pé àkànfẹ́ kì í káàbọ̀. A fẹ́ kẹ́rin pẹ́ kẹ́yìn bí owó tó pọ̀ létí ṣe ń wọnú báńkì yín tẹ́sí máa jíjú ọpẹ́.
11: Ọpẹ́ o, káàṣì ẹ ti bó káàdì.
10: Láti ọjọ́ kẹrìnlá oṣù kẹrin, April 14 títí di ọjọ́ kìíní oṣù karùn-ún, May 1, ẹ darapọ̀ mọ́ àwọn ayò ojoojúmọ́ tó ti gbéra tán. Cashport ọ̀sọ̀ọ̀sẹ̀ ilé ìtó wúwo lọ́wọ́ àti cashport ńlá ti ọjọ́ tá a yàsọ́tọ̀ fáwọn òṣìṣẹ́. Workers Day ní ọjọ́ kìíní oṣù karùn-ún May 4 ni yóò wáyé o. Àwọn olúborí tó ju 100 lọ 60 ló ní gbogbo ọ̀sẹ̀ àti àpapọ̀ èrè owó 140 million naira láti pín. Gbogbo ayò tẹ bàtà láti April 14 sí May 1 làákà. Oṣakiru dúró wò. Láti ta lórí Splash 105.5 FM Ìbàdàn, *347*1004*1#. Lórí Lágẹ̀lú 96.7 FM, *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lẹ́ fi ta. Kò sí fún àwọn tí ò tí ì pin ọdún 18. Ọyọ́ ṣe Gémi Bọ̀dì ló fòǹtẹ̀ lu Cashier. Splash FM àti Lágẹ̀lú FM ló ṣagbátẹrù ẹ̀. Workers Day Cashport. Jẹ́ kí iṣẹ́ takuntakun rẹ kó mú ẹ̀rí ńlá wá fún ọ pẹ̀lú Cashier. Mo ti Cashier. Mo ti Cashier.
12: Splash FM 105.5.
13: Hello, beautiful people.
14: Girl, I figure no day to like talk. Animals, they in human form.
13: It's your girl, Ira Star, and you're listening to Toyo C on the Splash Chit Chat on Splash FM 105.5.

0: bẹ́ẹ̀ ni orin alleluia àti hosanna kò ní tán lẹ́nu wa lórúkọ jésù kristi olúwa wa àmì adúpẹ́ pé àti láǹfààní láti darapọ̀ mọ́ ẹ̀yin ara ilé lónìí lórí ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti nàìjíríà tá a mọ̀ sí bible society of nigeria ṣàlàáfíà la bá yín mo ń ṣe ládùúrà wípé gbogbo ohun tó jẹ́ ìrora ọkàn wa náà ni yóò rí ìwòsàn látara ètò yìí nípasẹ̀ jésù kristi olúwa wa temiladé àlòkò lorúkọ mi èmi náà sì ni atọ́kùn ètò yìí àtẹ̀mí àtàwọn bàbá mi nínú olúwa tí wọ́n ti darapọ̀ mọ́ wa lónìí lórí ètò ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ètò wa wípé ẹ kọ́kọ́ gbọ́ eré oníṣe ránpẹ́ eléyìí tó máa ń tọ́ wa sọ́nà nípa àwọn àkòrí tí a bá ń pẹ̀ kẹ́lù tá a bá ń bojú wò láti fi máa ṣe ìtọ́nisọ́nà nípa ìgbésí ayé wa àti rí ìwòsàn tòótọ́ nípasẹ̀ jésù kristi olúwa wa àmì ohun tí a sì bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó kọjá òun náà ni níní àgbọ́yé nípa ohun tí ìkérora tó ń jẹ́ kí ni à ń pè ní ìkérora tí a bá ń ké ìrora sí ọlọ́run lókè ǹjẹ́ ohun tí ó tàpá sí ìlànà ti bíbélì ni ǹjẹ́ ẹ̀ṣẹ̀ ni kí ni àwọn ohun tí a gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì àti ẹnikẹ́ni tó bá ń wojú ọlọ́run láti rí ìwòsàn gbà kúrò nínú ìrora ọkàn tó jẹ́ wípé gbogbo ìgbà òun náà ni ó ń jẹ́ ká máa sunkún tàbí ká máa koríbọnú a ti bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó kọjá ṣùgbọ́n lọ́sẹ̀ yìí náà a tún tẹ̀síwájú ká wá tó tẹ̀síwájú ẹ jẹ́ a gbọ́ eré belenja yìí tí ó tọ̀ wá sọ́nà láti tún fi ní òye jinlẹ̀ nípa ohun tí a fẹ́ pẹ̀ kẹ́lò ẹ kú kalẹ̀ à ń bọ̀ àti ìlọ.
1: olùṣọ́ àgùntàn indiri ti darí ìjọ rí ní agbègbè boka ní orílẹ̀-èdè bingola ó ní láti sá pẹ̀lú ìyàwó rẹ̀ lydia pẹ̀lú àwọn ènìyàn tó tó ọgọ́rùn-ún ní iye láti bọ́ lọ́wọ́ àwọn ọmọ ogun ọlọ̀tẹ̀ ó bá ní lọ́kàn jẹ́ pé ìyàwó rẹ̀ àti àwọn mìíràn kú lójú ọ̀nà nínú ìrìn àjò wọn sí orílẹ̀-èdè tó múlé tì wọ́n báyìí ní àgọ́ àwọn ogun léńdé ó ń tu ọ̀pọ̀ ènìyàn nínú ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ sí ní ìdààmú inú rírun.
2: olùṣọ́ àgùntàn dírí omi inú kan mí fún ọ ó tó àkókò kí o lọ rí oníṣègùn òyìnbó èyí lè di nǹkan ńlá o.
1: oníṣègùn ṣe àyẹ̀wò púpọ̀ ṣùgbọ́n kò rí nǹkan kan tí ń ṣe olùṣọ́ àgùntàn náà.
3: Mo tọrọ àforíjì olùṣọ́ àgùntàn nítorí ní ti ìṣègùn òyìnbó mi ò rí ìdí kankan fún inú rírun yín.
1: ní ọ̀sẹ̀ tó tẹ̀lé olùṣọ́ àgùntàn indiri ṣe àbẹ̀wò sí ọ̀rẹ́ rẹ̀ olùṣọ́ àgùntàn
4: joseph.
3: Mo ń jẹ́ ọ.
4: kò yé mi ìdí tí mo fi ń ní inú rírun yìí.
3: ilé yìí ga o ṣùgbọ́n kò burú. bó bá jẹ́ pé kò ní ṣe pẹ̀lú ìlànà ìṣègùn òyìnbó náà ó gbọ́dọ̀ jẹ́ látòrí sùnmí ìnú o àbí aṣọ ń bínú sẹ́nìkan ni.
1: bí wọ́n ti jókòó ní ìdákẹ́jẹ́ olùṣọ́ àgùntàn indiri gbà ó gbà ohun tí kò tilẹ̀ fẹ́ sọ fún ara rẹ̀.
4: bẹ́ẹ̀ni inú ń bí mi sí ọlọ́run mò ń sa gbogbo ipá mi láti ṣiṣẹ́ fún ó sì jẹ́ kí ìyàwó mi kú.
1: joseph mọ̀ pé ó ṣe pàtàkì fún olùṣọ́ àgùntàn indiri láti fi bó ṣe ń rí lára rẹ̀ hàn ó mọ̀ pé gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn indiri kò ní ènìyàn púpọ̀ tó lè bá sọ̀rọ̀ nípa ìrora àti ìdojúkọ rẹ̀ pẹ̀lú ọlọ́run inú rẹ̀ dùn láti ṣe àdúró tì fún indiri.
4: joseph.
3: Mo ń jẹ́ ọ.
4: mo ti pàdánù ohun gbogbo.
3: mo mọ̀ bẹ́ẹ̀.
4: a kò tí ì lè padà sí abúlé wa bàbá tilẹ̀ padà gan-an a ti sọ gbogbo ohun ìní wa nù kò níyàwó kò sílé gbogbo ẹ ti parẹ́ dànù.
3: yẹ sunkún pẹ̀lẹ́.
4: kò dáa iṣẹ́ tí olórun yóò fi fìyà jẹ mí nígbà tí mò ń gbìyànjú láti ran àwọn mìíràn lọ́wọ́.
3: ẹkùn rẹ̀ ti tó ẹ̀jẹ̀ dúná ṣé wọ́n ti ẹ̀ ráhùn sọ́lọ́run rí bí dáfírì ti ṣe ṣe nu bíbélì ni kíni David sọ débi pé ó sọ fún Ọlọ́run pé Ọlọ́run èsè tí wọ́n fi kọ̀ mí sílẹ̀ èsè tí àwọn ọ̀tá mi fi borí mi. Mo dákẹ́ kún.
5: Kẹ́ máa sọ fún Ọlọ́run pé à ń bínú sí. N kò ní èrò rẹ̀ rí pé a lè ṣe bẹ́ẹ̀.
3: Ó ṣe é ṣe. Àmọ́ Dáfídì kúkú ṣe bẹ́ẹ̀. Kódà ìwé orin Dáfídì ní ìkérora nínú Bíbélì ju tiyin lọ ni kíni. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Àmọ́ ṣé o mọ̀ pé Dáfídì ṣe bẹ́ẹ̀ ṣá? Kódà ìwé orin Dáfídì gan ó ní ìkérora nínú Bíbélì ju èyí tó jẹ́ tiyin lọ. Pẹ̀lẹ́.
1: Ní alẹ́ náà ní ilé, olùṣọ́ àgùntàn Indiri lo àkókò díẹ̀ láti jókòó pẹ̀lú kálámọ̀ àti ìwé. Lákọ̀ọ́kọ́, ó ka ìwé orin Dáfídì nípa ìkérora nínú Bíbélì. Nígbẹ̀yìn, ó farabalẹ̀ láti kọ̀wé. Ó sì kọ́.
5: Ọlọ́run mi olùfẹ́, ọ̀rọ̀ rẹ sọ pé kí n gbẹ́kẹ̀lé ọ, ṣùgbọ́n báwo ni mo ṣe lè ṣe èyí nígbà tó dàbí ẹni pé ó dà mí? Ó mú ìyàwó mi lọ. Kí ló fà tí àwọn ènìyàn fi ń kú Olúwa? Ara ta mi fún ilẹ̀ mi. Ìjọ ò ń gbọ́ igbe wa bí.
1: Ní ìparí ìwé rẹ̀ ní kíkọ, ó tún bẹ̀rẹ̀ sí ń sunkún. Ní ti àkókò yìí, ẹkún rẹ̀ kìí ṣe ti ìbínú ṣùgbọ́n ti ìtura. Kò yé sunkún fún ìgbà pípẹ́. Lẹ́yìn náà, ó sùn dáadáa. Inú kò sì rún ní òru ọjọ́ náà.
6: Ǹjẹ́ o nílò ẹnìkan tí o lè bá sọ̀rọ̀ tàbí ẹnìkan tí o lè gbàdúrà pẹ̀lú rẹ̀? Jọ̀wọ́ kàn sí ẹgbẹ́ Bíbélì ní agbègbè rẹ̀. Láti kérora ni láti kìgbì sí Ọlọ́run pẹ̀lú iyè méjì wa àti ìráhùn wa nípa rẹ̀ àti àwọn mìíràn. Ìkérora pè fún ìmí ẹ̀dùn tó jinlẹ̀. Nígbà tí a bá kérora, ṣe ni à ń béèrè, bẹ́ẹ̀ là ń wá kiri, tí a sì ń kọ̀kùn ní tòótọ́ láti mọ ọkàn Ọlọ́run. Àyọrísí rẹ̀ sì ni pé ọkàn wa yóò súnmọ́ Ọlọ́run sí i.

0: ta kabo pada ohun na ni e ti gbon eleyi ti mo si mo wi pe o ti to wa sona to se ye wa yeke yeke sugbon lati tun le tesiwaju si ko tun fi ye wa si daada ohun na ni a to fi ni awon ibere kan ojo kan eleyi tun jeyo latara akori eleyi ta n soro nipa re to n soro nipa ikerora si olorun nigba kogba eleyi ta ba bara wa ni ipo ikerora sugbon teyin ba se ndarapo mo wa loni lori eto eto iwosan irora okan ohun na le ngbo ni ikanni splash fm 105.5 eto yi na lo si je agbekale ajo ta mo si tegbe bibeli orilede nigeria bible society of nigeria ago merin si marun oku iseju meedogun ohun na le eto ohun lo ma n waye e si le pe wa sori 0916188 7383 awon baba wa won ti wa nbi e je kin koko ki pastor daniel farinde wi pe won tun kaabo sori eto loni e ba mi ke awon ara ile
1: iyanra ile mo ki wa pe e se oni gbogbo gba te n gbo wa lagbara olorun e ma ri wa ba o awa na o si ma wa lagbara olorun gbogbo irora ọkan wa ọlọrun bá wa yanjú ẹ o
0: amen amen ni orúkọ jésù bákan náà ni pastor sunday ogun pè mí àwọn náà ti wà ń bí ẹ bá mi kí àwọn ará ilé.
2: mo ní ẹ̀ka àsọ gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa nílé àtìlẹ́yìn òdì pé ètò tí a fẹ́ ṣe lónìí yìí náà gbogbo ibi gbogbo tí a bá ti ní ibi tí ìrora wà tàbí tá à ń ké sí ọlọ́run ọlọ́run à ń gbọ́ wa ní orúkọ jésù.
0: àmì ní orúkọ jésù tó ẹ̀yin ara lé ẹ láǹfààní láti máa wò wá kètèkètè lójú òpó facebook wa splash fm 105.5 ìbàdàn ẹ rí wa ń bẹ̀ ẹ láǹfààní láti wò wá ń bẹ̀ ẹ lè fi àwọn ọ̀rọ̀ yín ẹ lè fi ṣọwọ́ sí wa lójú òpó facebook náà ó yá ẹ jẹ́ kí a tẹ̀síwájú ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú pastor sunday ogungbemi ìbéèrè mi àkọ́kọ́ òun náà ni kí ni a lè pè ní ìkérora àti pé báwo ni ó ṣe yàtọ̀ sí ìráhùn tàbí kéèyàn máa fi ìbànújẹ́ ọkàn hàn.
2: ẹ ṣe olótú ohun tí a lè pè ní ìkérora yìí ni ọ̀nà tí èèyàn gbà tó fi ń ké pe ọlọ́run nípa ohun tí ó ń là kọjá tó ń ké pe ọlọ́run ní ipò pé ọlọ́run ní nìkan ló lè dáhùn òkè ìṣòro ẹ̀ ìkégbèsí ọlọ́run yìí ó ní nǹkan sí pẹ̀lú ìgbàgbọ́ nínú ọlọ́run kò sí pé ó kàn ké lásán pé ọlọ́run ìṣe kí ni kan tó eléyìí ni wọ́n ń pè ní ìkérora tó dára tó ní ìgbàgbọ́ nínú tí ó ń se pé bóyá ẹni ẹ ti jẹ́ nìkan tí kò mọ ohun tó ń se mọ́ tàbí pé gbogbo ayé ti sú kàn sọ nǹkan tó wù ú ni so gbogbo nǹkan tá a bá ń sọ ó gbọ́dọ̀ wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run àti ìbámu pẹ̀lú pé ọlọ́run kan ló lè dáhùn gbogbo ohun tí ó ń se wá tí a bá sì rí gbé bíbélì yìí nínú ìgbà tí ẹ bá ń ké pe ọlọ́run èèyàn á da gbogbo ọkàn rẹ̀ a kó gbogbo sípáyà ọkàn á sípáyà sí ọlọ́run torí bí ìgbà téèyàn lòun wọ aṣọ mẹ́wàá bóyá bí àwọn ibi tó tutù mú yẹn á rí pé bó bá wà wájú ọlọ́run bí ìgbà tí ò wọ kankan ni gbogbo ayé wa lọ́lọ́run wò kedere báyìí so tí ẹ bá fẹ́ lọ sọ́dọ̀ ọlọ́run kò gbọ́dọ̀ máa fi nǹkan pamọ́ kọlu gbogbo ẹ̀ lọ́lọ́run rí ṣùgbọ́n téèyàn bá lọ pẹ̀lú ìgbàgbọ́ pé ọlọ́run ni ó mọ gbogbo tó sì lè so gbogbo á rí pé òun gan òní tanra ẹ̀ jẹ́ a sọ bó ṣe rí tó bá ìṣeré sọ́sọ́ lọ́run yẹn ọkàn rẹ̀ á balẹ̀ nígbà tó bá sọ tán á rí gbogbo gbogbo ẹ̀ náà ló wà nù bíbélì núwe oníwà psalm 13:1-2 ó ní pé gbóò ni yóò sì pẹ́ tó olúwa kó tó dámi láti pé léyìí ó ń képe ọlọ́run ẹ̀ ṣé ẹ tó máa gbàgbé ẹ̀mí títí láé ni gbogbo léyìí ìkérora tó wà láti inú ọkàn pé gbogbo bó ṣe lọ dàpọ̀ lọ ti gbàgbé mi ọlọ́run ò sì gbàgbé ẹnìkan yorùbá máa sọ wọn ní kò sẹni tọlọrun ò ṣe fún àfẹnjí ò bá sọ pé tòun ò tó so tí ẹ bá wọn pọ lọrun wà pẹlú òun kò ń sọ báyìí ká a lè ṣe nínú ìwé psalm 142 náà 1-2 òun náà ló lóun ó da gbogbo òun ó kó gbogbo àníyàn òun ó kó sí ọ̀dọ̀ ọlọ́run nínú ìbéèrè náà ni kó béèrè nǹkan tó ń fẹ́ ìwé jóòbù náà sọ nǹkan kan náà báyìí náà ó lóun ó tiẹ̀ ó lóun máa kérora sí sọ́dọ̀ ọlọ́run nípa ẹ̀dùn ọkàn òun nípa kíkorò tó wà nù ọkàn òun gbogbo eléyìí jẹ́ nǹkan tó dára so ìyàtọ̀ tó wá wà nínú pé kéèyàn kérora pẹ̀lú ìgbàgbọ́ àti kéèyàn máa ráhùn ni pé ẹni tó bá béèrè pẹ̀lú ìgbàgbọ́ tó sì tójú gbogbo ẹ̀kọ́ ọlọ́run á rí pé eléyìí ni ikerura to ni tolorun so pe o mu o le mu idahun to dara lowo sugbon ekeji nigba te yan ba to ibo pe ni complain abo ngrumbu ni pe ko ma sa ma kun ko ma raun ti o se a ri pe awon to raun ninu ageju won o se kini won o de ile ileri so olorun aje gbogbo o de ile ileri wa o so ninu kakiri kakiri bayi a ri pe iyato n benu mejeje olorun si nibi to mu gbogbo wa lo sugbon to yan ba ke pe olorun ni ibamu pelu oro olorun ati pe olorun wa oba to gbadura ni a ri pe le je ikirura to dara
0: e seun go a je ki won lo sodo pastor daniel farinde ibere le na lo so wipe bawo ni ikirura ni ibamu pelu ilana ti bibeli fi lele bawo to si fi je ona lati fi sin olorun to si fi yato si wipe boya eyan se afihan irewesi igbagbo bawo lo se yato sira won
1: ese intuition ni pe ikirura bi bibeli se lale ni wipe ki eyan ba olorun soro in to n dun lokan apere la kan wa nu bibeli nigbati oba sinakerubu to lo gbogun ti awon ezikaya nile juda to gbogun ti won won de ti gbo ninu itan awon na tun ti mo ipe bi oba ise buru to awon orilede to kolu to ti se ni jamba to wa ba won kini ezikaya se ko lo kogunjo o lo ba olorun ni o gbadua oni paul se so ninu iwe corinthi kini ori kini ese kejidilogun ta ba mo paul dada ilewu eniyan lohun na tele oni jagiri jagan ni paul lo tun wa nso fun aye pe wiri lo na gbele bulojo tin segbe awa ti agbara la mo pe agbara olorun ni nigba ti won ba ni oke isoro to ye ko ma sare kiri ko ma wo eyan kakiri to wa joko to wa n gbadua ipe olorun ni o ran lowo yẹn la n pe ni kiyan kerura si ọlọrun kiyan fi gbogbo ẹkọ ọlọrun lọrun ọna ti o wa gba ọlọrun lo mọ bi ti ọba ezikaya nigba to gbadua tan ọba woli asaya ọmọ amos o ba ranṣẹ si pe awọn ogun to ri yẹn ogun ti ẹkọ o ma ba wọn kò si to kan pẹlu wọn o ọlọrun wa ran gẹlẹ ẹyọ kan lati pa gbogbo awọn to wa gbogbo ti mọ lati pa ọrun lóru mọju láì ja ogun ẹ̀mí ni ké káwa náà lọ́mọ sùn sínú ilé o ibi ọ̀lọ̀ tọ́lọ̀ ń bá gbà sọ fún wa pé òun ó fi gbé wa níjà lọ́lọ́run lè lò ó lè sọ̀kalẹ̀ fúnra rẹ̀ ó lè lọ ran ènìyàn ó lè ran ẹbí ó lè ran ọ̀tá ó lè ran ọ̀rẹ́ ti wa ni pé ká jẹ́ kí ọ̀rọ̀ tí a fẹ́ bá ọlọ́run sọ kó wà pẹ̀lú ìbámu pẹ̀lú àṣẹ rẹ̀ wípé ọlọ́run ni ó ràn wá lọ́wọ́ ni ọlọ́run ni ó gbé ràn lọ́wọ́ dìde ó yẹ kó dẹ̀bù sí ìgbàgbọ́ wa ni kò yẹ kó ba ìgbàgbọ́ wa jẹ́ ta bá gbẹ́kẹ̀lé ọlọ́run ìyẹn ò sọ wípé tí ọlọ́run bá lànà fún wa ká má gbé ìgbésẹ̀ àgbọ́dọ̀ kò gbọ́dọ̀ ba ìgbàgbọ́ wa jẹ́ ìtumọ̀ ẹni wípé a gbọ́dọ̀ dúró ti ọlọ́run ọ̀nà tọ́lọ́run ó gbà la ò mọ̀ bẹ́ẹ̀ a ṣe máa ń kọ́ lórin yéṣu yóò ṣe yanu bàbá ó ṣe yanu ọ̀nà tí ó gbà la ò lè sọ ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ tó máa ń ṣe wá ni pé a ti máa ń la àná lẹ̀ fún ọlọ́run tá a bá ti náà ń kérura nínú ìwé genesis náà bákan náà genesis orí kọkànléní ogún agari àtọmọ rẹ̀ òǹgbẹ́ngbẹ́ wọn ó dà mẹ́rin pé kó ọ̀nà ti pin fún wọn ó ti ń ro ikú ọlọ́run dẹ̀ ti ṣèlérí fún mi pé ọmọ tó gbé dání yìí ọmọ yìí máa di orílẹ̀-èdè ó wá di pé oúnjẹ ò sí mọ́ ó wá ti ń rò pé ìtọ́lọ́run sọ olè òṣìwá sí ìmúṣẹ wọn àwọn máa kú ni bíbélì ni ọlọ́run gbọ́ orin arò tí ọmọ kékeré kọ kò gbọ́ ti ìyá rẹ̀ so bí ọlọ́run retí ẹni tí ó bá òun sọ̀rọ̀ ó kéré ni o ó dàgbà ni o pàápàá àwọn ọmọ kékèké tí wọ́n la oríṣiríṣi kọjá bàbá mi ò lówó skul ìyá mi ò lówó kinní kan ìyẹn òní kọ́mọ yàyà kúyà ẹ ké pe ọlọ́run ní kọ̀rọ̀ yín ọlọ́run á sì gbéràn lọ́wọ́ dìde ní gbogbo ọ̀nà ni bíbélì fìdí ẹ̀ múlẹ̀ pé tí dídì ìsìn lọ́lọ́run gbéyàn níjà lorúkọ Jésù ẹmọ yóò gbé wa níjà o.
0: Àmì àmì ni orúkọ Jésù ẹ̀yin ara lé ẹ ṣe ẹ lè pè wá sórí 0916188 7383. Òun náà ni nọ́mbà tẹ fi lè pè sórí ètò bóyá ẹni ohun kan eléyìí tẹ fẹ́ bi wá tàbí tẹ fẹ́ bá wa sọ bóyá jẹ́ ẹ̀dùn ọkàn yín ni ẹ láǹfààní láti pè wá yálà bí tó ṣe ń lọ tàbí tí ètò bá parí. Ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ pastor Ògúngbèmí. Ìbéèrè eléyìí náà ló sọ wípé kí ni ìdí tí ìkérora ṣe ṣe pàtàkì lójú náà ti rí ìwòsàn gbà.
2: Ìdí tí ìkérora fi ṣe pàtàkì lójú náà àti rí ìwòsàn òun ni pé ọ̀rọ̀ ìgbàgbọ́ àti àǹfààní láti gbé ìgbésí ayé tó tọ́ pẹ̀lú ọlọ́run ó ní ṣe pẹ̀lú kéèyàn mọ ọlọ́run tó ń bá lò pọ̀. So ọlọ́run wá ti dá wa ní ẹni tó yẹ kó lè képe òun gẹ́gẹ́ bí ọmọdé ṣe bó ṣe ń sunkún láti ọmọ tí ó lè sọ̀rọ̀ bó ṣe máa sunkún tí ààrẹ náà fún ọ pé yes ọ̀yà ọmọ yìí nílò nkankan bó yóò fẹ́ jẹun ni bó yóò fẹ́ ṣe kíni kan bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe dá wa náà inú ọlọ́run ò dùn ká má ba ọ sọ̀rọ̀ inú ọlọ́run ò dùn pé ohun tá à ń là kọjá ká rò pé ọlọ́run kọ́ ọlọ́run ò lè ṣe kò sí nǹkan tán ọlọ́run ò lè ṣe tí wá ni láti mọ̀ nínú ìgbàgbọ́ wa sí ọlọ́run pé ọlọ́run ò ní sá wa tì tá bá ti ń ṣe ìfẹ́ rẹ̀ tá sì gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé lásìkò tirẹ̀. So dípò kí èèyàn máa fọwọ́ kí nǹkan wọ́n lè pè àti gbọ́ ni mo fẹ́ sọ pé bóun ti máa ṣe eléyìí eléyìí tẹ kọ́mọ̀ sáwọn ọkùnrin jù á rí pé ohun tó dára jù ni pé kéèyàn sọ sí ọlọ́run òun la láṣẹ pé ìgbàgbọ́ wa. So àwọn ó ṣe pàtàkì láti jẹ́ kí ọlọ́run mọ kí là ń là kọjá ọ̀nà tó sì ṣe gbòógì ni láti rí ìwòsàn gbà torí pé ọ̀rọ̀ ìrora ọkàn ó máa ń jẹ́ kí ọkàn èèyàn ó máa ń jẹ́ kọ́kàn èèyàn kó wà ní bí abẹ́ ìgbèkùn kò ní tú sílẹ̀ yìí nílé ṣe nǹkan tẹ kó ṣe kò ní lọ bó ṣe kó lọ ṣùgbọ́n téèyàn bá fi lè sọ síta tó wà ń pè ní lamẹ́ǹtì tó kí ó kígbe síta sí ọlọ́run á rí pé inú ìgbèkùn tó wà yẹn á rí ìtúsílẹ̀ inú ẹ̀ téèyàn bá ní nǹkan tó ń da láàmú ọkàn rẹ̀ kó sókè. Mo sọ nígbà kan náà rí pé èèyàn ní mọ̀ nǹkan bẹ tó máa ń pè ní ventilation téèyàn bá ń sọ̀rọ̀ lọ kò ní mọ̀ pé ọkàn òun ò mí dáadáa àfìgbà tó bá sọ̀rọ̀ tó bá sọ dé nǹkan tó rí pé yes ó lápẹẹrẹ bóyá wọ́n gbọ́n tàbí unconsciously rí pé ní àmì kanlẹ̀ ok ó ti mi ó ti mi pé ó ní release nìyẹn so kò sí nǹkan tó lọ́hùn ò lè ṣe ó ní kí ni ó ní ká kó gbogbo àníyàn wa ká kó wá sọ́dọ̀ òun 1 Peter 5:7 olóhùn ó ṣe kìnnì òun ó dáa lóhùn nínú ìwé Matthew orí kọkànlá ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n náà ó ní ẹwà ẹ̀yìn tó ń ṣiṣẹ́ àbí tó ń ṣiṣẹ́ tá a di ẹrù líle lórí olóhùn yóò fún wa ní ìsinmi so ó ní ká wá ni ẹni tó bá wá pẹ̀lú ọkàn tó wù ẹ̀ yóò rí ìsinmi ṣùgbọ́n ẹni tí ò bá wá sọ́dẹ̀ pẹ̀lú ọkàn tó lè má rí ìsinmi yẹn olúwa fún wa ní òye láti ṣeré lórúkọ Jésù. So ó ní òun ó fún wa ní ìsinmi ṣùgbọ́n nípa ìkérora a rí pé téèyàn bá kérora ọ̀rọ̀ kí la ti ń pe ẹ̀dùn ọkàn wa ó máa ń wà nínú ni téèyàn ò bá kérora sí ọlọ́run kò ní rí ìtúsílẹ̀ yóò bá sọ nùwé Psalm 32:3-4 ó ní pé nígbà tí mo dákẹ́ egungun mi di gbígbó nítorí igbe mi ní gbogbo ọjọ́ nítorí ilé ọ̀sán àti ilé òru ọwọ́ rẹ wúwo sí mi lára omi ara mi sì dàbí ọ̀dà ẹ̀rùn ìwé ó ti gbẹ jù ó ti so ṣùgbọ́n tẹ́ ẹ bá kígbe sí ọlọ́run tó ṣe kíní kan á rí pé létí ó ti tù sílẹ̀ ọlọ́run á ràn wá lọ́wọ́ kò sí ohun tí ó dé bá wa tí ọlọ́run ò lè gbé kúrò ó ní pẹ̀lú mi olóhùn gbogbo ní ṣíṣe Luke 1:37 olùhàrùn wà lọ́wọ́ akẹ́pẹ́ nínú ìgbàgbọ́.
0: Àmì ní orúkọ Jésù. A jẹ́ kí n padà sọ́dọ̀ pastor Fárìndé kí ni àwọn ìlànà ìkérora tó wà ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ bíbélì àti pé báwo ni ó ṣe ń ṣe ìrànlọ́wọ́ láti bọ́ nínú ìbànújẹ́ wa.
1: Ẹ ṣe àpẹẹrẹ ńlá ni Dáfídì fún wa torí bá a ṣe sọ nínú eré oníṣe tá a gbọ́ yẹn náà ló ṣe jẹ́ pé àwọn ibi tí Dáfídì fi kérora nínú àwọn ìwé orin Dáfídì ó fẹ́ pọ̀ ju ìtòfinyin ọlọ́run lọ torí kíni oríṣiríṣi ìrora ni Dáfídì là kọjá pàtàkì ni Psalm 13 Psalm 13 lo fun wa ni awon ipele ipele ti o ba ese te yan le fi kerura lo. Number 1 to wa nbe ni pe inta ba fe so ka so si Olorun, address to God. Mi ba ma ko letter o meni to ba so si mi ba ma soro o a doju ko enikan Olorun ni ka doju ko gbe bi o se wa ni Psalm Psalm ketala yen o ni Olorun igbawo ni o ti pe to te fi gbagbe mi Olorun lo nba wi se titi lai lai ni ye ri be yen leyin yen o wa bo si o wa tun shiro pe ah latẹyin wa excuse aye n de ma tin toju mi e le n wa pelu mi ke yan ran tin tolorun ti se ko dupe lowo e leyin yen ni wi pe ko wa so edun okan re complain yen gangan ni yan gbodo so si Olorun bi ese ba lati jewo sorry bi ese ba wa lati jewo keyan jewo leyin yi keyan bere fun iranlowo lati odo Olorun ni o ba se eleyi tan o se se keyan du ode iranlowo lati odo Olorun
0: ke ka fun yin lasipe die
1: eje mu ti go eje sota so ka keyan bere iranlowo lati odo Olorun Olorun ni ran yan lowo leyin eyi ke wa se ipinu wi pe bi Olorun ba ran lowo tan ohun o dupe lowo e ohun o gbo kan le ese ilana meje lo dabe npo wa ikini ni pe ke yan so fun Olorun ko je pe Olorun leyan ba soro ikeji ni wi pe ke yan so fun Olorun gbogbo ore to ti se ko je ko mo pe ohun mo lori pe n toju iketa ni pe inte yan fe so yen gangan ke yan joko ko so gege bi won ti so ninu ere onise yen bo je pe yan ma ko be ni ko letter si Olorun ni ke yan ko ko ku lokun e ko salaye e dada ngba yen ni o tori mo pe won ni nilo iran lowo deyin yi ni pe ko wa gbe kale pe Olorun ohun reti esi ta todo Olorun to ba de ti ri esi ko dupe lowo Olorun ni gbogbo ona Olorun o je fun wa o ara nu Olorun gba o
0: amen amen amen ni oruko Jesu e je ki n tun lo sodo paso Ogungbemi sugbon ko to di pe ma lo sodo won eyan ra le e ma gbagbe wi pe e le pe wa sori 0916188 7383 le to iwosan irora kan ohun na ni e n gbo lowo lati owo egbe bibeli ti Nigeria Bible Society of Nigeria. Báwo ni èyàn ṣe lè bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìkérora pàápàá jùlọ tírú ẹni bẹ́ẹ̀ kò bá mọ̀ nípa bí a ṣe ń fi ìkérora hàn níta gbangba sí Ọlọ́run?
2: Ẹ sí olótú, ọ̀nà tí èyàn lè gbà láti fi bẹ̀rẹ̀ kérora sí Ọlọ́run nípa ohun tó ń là kọjá tó bá jẹ́ pé kò bá ẹni yẹn lára mu tẹ́lẹ̀ ni pé èyàn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ìgboyà pé ohun tí ọ̀rọ̀ ọlọ́run ní kí n ṣe yìí o mo ṣetán láti ṣe èyí sì gbọ́dọ̀ jẹ́ kí òun náà jẹ́ ẹni tí kò tanra ẹ jẹ torí pé ẹni tó bá rò pé òun tanra ẹ jẹ kò lè tan ọlọ́run jẹ torí ọlọ́run mọ ohun gbogbo kéèyàn lọ sọ́dọ̀ ọlọ́run níwọ̀n bá bó ṣe wà kó má gbé rẹ̀ ga ju bó ṣe yẹ lọ kó sì sọ fún ọlọ́run níwọ̀n bá bó ṣe mọ̀ dé ó sì máa jẹ kó jẹ nǹkan tí àdírò eléyìí rí àṣekínní kan rí lọ sọdọ ọlọrun gẹgẹ bí ọmọ sí baba ni bíbélì náà sọ fún inú ìwé sáàmù ó ní pé ó lóun ó kó gbogbo ọkàn òun ó kó síta fún níwájú ọlọrun ìwé rome náà sọ náà inú ìwé rome 8:26 ó ní ẹmí ọlọrun ló máa ń ran àìlera wa lọwọ tó ta bá mọ pé ọlọrun nìkan ló lẹmìí tó lè ran àìlera lọwọ àìlera wa yẹn ká fi ká sọ fún ọlọrun ọlọrun á ṣe tán láti ṣèkíní láti ràn wá lọwọ inú ìwé hebrew kan orí ìkẹrin ẹsẹ ẹẹdógún sí ìkẹrìndínlógún ó fi hàn pé gbogbo ohun tá à ń là kọjá ní ọlọrun wa mọ ní jésù mọ pa ẹ torí wọn là ní olórí àlùfáà kan tó lọ tí ò ṣe pé kò mọ nípa nǹkan táwa náà ń là kọjá ó mọ ó ti wà ń bí ó ti gbélé ayé rí ó ti mọ kí là ń là kọjá àwọn ọ̀nà tó lè dàbí ọ̀nà téèyàn lè gbà tó lè gbà ní pé gbogbo ohun tó ṣe kò sọ yáya sí ọlọ́run kó má fi nǹkan pamọ́ ko si lo iwe orin Davidi ko fi help ko fi ran ra e lowo to ba mo pe ehun o se ru ile tele lo sinu e wa no bibeli ko sese iwe orin Davidi ori ketala ori ketala ati ori ko ijidi ni ogoji ile ile se ran lowo dada ni gege bi that is lo e kan pe teni e ba wo pe kini ko o ba se kole pe ohun ti won yo se so kini ko ko sile ko ma ka bi wa ten ka so lohun pe je ko ngun to se ko mo pe olorun lo nse si bi o se eyan ko re na ni o ba si fi so ko ri pe won se ni igba to ye ko se ko ni lo pe ko je eni to pe nipa sise e ni bere ate ko olorun kan lo pe so olorun an na wa lowo pe eyan si lo pelu bo se mo ko se pe oyinbo mi oyinbo da boyo ba sa so bo se mo so olorun se to lati gbo wa
0: to je kin to para sodo pastor Farinde iwe bibeli wo gan lo soro ju nipa apere ikerora ati pe kini idi ti a fin toka si iwe bibeli yi pe ohun lo soro ju lo nipa awon ikerora to waye ta ma toka si gege bi apere ninu bible
1: e se iwe meji ti o je apere fun ikerora oni iwe ekun Jeremiah odindi iwe yen ni Jeremiah fi sunkun fun Israel tori inti olo ise to lo nbe ise to leni oni di woli to lo ni ko to jise un won gba yawo re si ku olo ni ko gboro sunkun duko lo ma jise un lo se n pe ru ise ye osoro je so fun Israel fun aseju Israel fun ese Israel Jeremiah banu je osun ekun lẹyin eyi ni iwe Psalm gẹbi a se so awon Psalm ti Davidi to fi ko ke irora ninu beli o po gidi o fe ju awon to fi yin Olorun lo nitori kini nti Davidi la koja laarin ebi laarin omo laarin ilu ati laarin gbogbo yagiju to gbe ninu igbo to o po gidi bi Psalm 28 ni Davidi so pe Oluwa ba lo se gbagbe mi pe to ba le se fi mi sile te je ki ota ko le ma wa wo pe ohun le reyin ohun be ni Psalm 27 lati beye lo titi de Psalm 51 to ti toro idariji ese lowo Olorun nigbati Olorun to jiri mo pe o da yen pe ese lo ndi wa adura hun ni gbogbo ona ni Davidi fi kepe Olorun ti to fi be Olorun lati la ona fun ohun ki awon ogun to gbe nija o aya wa lenu ye pe bibeli tun wa toka si ni pe Davidi nikan ni oba to je ni Israel ti ogun kankan o bori e pelu gbogbo to la koja yi e ri mo pe en ti o baba Olorun rin Olorun reti eni ti o faramo un ti ogun ba koju ija si ti o bori e in to si sele ni pe Davidi to ba fe ja ogun ki lo ilana to loyinbo n pe ni method yi to fi ja ogun ni ose to koja a pada lo ba Olorun ni a lo rahun so Olorun a lo ba Olorun pe Oluwa eleyi ti o tun de yi o ba la o sese ohun lo fi je pe Psalm o po ti Davidi fi n bere lowo Olorun bi o se gbe ohun nija bi Olorun se gbe Davidi nija lo je ki ikerora re ko po ju wipe oyin Olorun lo sibesibe ti a ba ri gbogbo bi ti gege bi ilana ta so lekan nigba ti ogun ba se fun Davidi orin ayo ni mo n ko si Olorun o jeri to mo yi pe Olorun lo n gbe ohun nija ki i se eyan loruko Jesu ogun ayo ni bori awa na o ara nu Olorun gba o
0: amin loruko Jesu bo se se ni pe ibere to kan yora ni pe baba wa ti ba wa kopo mo ti eleyi ti abere saju sugbon e je kin kopo mo eleyi to wa ni to tele nitori pastor Ogungbemi o na ni pe bawo ni Davidi se lo ikerora ninu iwe orin Davidi lati fi yanju irora eru ati awon ijakule re ati pe ona wo ni iwe ekun Jeremiah sese akojopo ikerora lati fi se ran lowo fun awon to ni iroro akan ibere meji ni mo ko papo ba
2: e se olotu gege bon se so lekan a ri pe Davidi o je eyan bi eyin ju Olorun eni to wa ni to se nkan t'Olorun fe ko se eni to pe gege ba se so pe Jesu je eni to pe ṣugbọn ki ni Olorun se like to ko se pe o lese ri ṣugbọn gbogbo to ba de bo si ri gele o lo ma si so o si mo pe ohun ni bi to ma sa loju odo Olorun lo so a ri pe nipa oro eru o so ninu iwe bibele na pe beru ba de kini nkan to le se tele pe iwe bibele so iwe Psalm 56 verse 3 o so nipa pe eru ba ṣugbọn lomi to ba ru pa lagbara lohun a si so fa yen pe ru ba mu o gbodo sa ki kanju ni no teru baba so pe ru ba e fọlọrun Olorun la soro npa so eyan ki nfi nkan pa mo fọlọ o ni nigba ti eru ba ba mi emi o gbekele o so ile ni nigba to ba si ni ijakule Davidi o so ba kan na ni pe tori ki se ota mi lo gan mi nje emi ba pa mora be ni se ri o ti ri ijakule kan ne ta yan ran pe ni friendly bullet ba ri ijakule lo de n to expect yo ore ni eni to ye ku ti eleyin o wa je ikule a ri pe o gbogbo e lo n pe Olorun ile wa ninu we Psalm 55 12 to 14 2 a le ri account yen be nigba ti gbogbo e ba si suna to lo se a ri pe yo be pe okun ti poru okun ti lo ba kan ko lu ase a si ri pe David o ma so nkan bo se ye ku ri ni ko si ma nje ki o ma ran Olorun leti ma je mu e so ile lo ye ka ma se ṣugbọn nipa ti ona ti iwe eku Jeremiah to fi a so gbogbo le to nipa oro ikirora ti awon eyan la koja a ri pe inu iwe eku Jeremiah yi o soro nipa daddy ti so le kan corporate grief pe oro gbogbo nkan to sele si gbogbo ilu ni ko se nikan pato se ri pe gbogbo we ye awon Israeli o ati ran po ni o se ke fun won po ni gbogbo se lo sile eleyi o se oro enikan o ji bi aro ilu eto ileto gbogbo atorile ide gbogbo bon se la gbogbo ile koja eku iwa nbe so o lo n ke gbogbo eku ye ko kini o ki Olorun ko le fi aanu han a ru pe ninu we lamentation ri keta ikeji lelogun si iketa lelogun o soro nbe ipe ireti nbe ati aanu o wa latodo lo o so nbe oni aanu oluwa ni ti awa ko parun tan nitori ironu aanu ironu aanu re ko le opin otunle oro owuro nitobi ni otitan re so gbogbo leyi oni ewe ekun jeriba ko jo pe te ba ko si bo se tobi to te ba ti pe Olorun Olorun nu anu e o ma wo I see the day wa.
0: Oda e seun go. Yanrale areti ipe yin o 0916188 7383. Ate ba se lanfani lati pe wa ki eto to pare. E le pe wa na leyin eto. Gbagbo wa ni wipe Olorun a lo eto yi lati fi yanju irora ti gbogbo wa ta ba ma la koja loruko Jesu. E je kin pada sodo Pastor Farinde. Kini eko ti aleko lara oro ti Jesu so lori agbelebu ele to so wipe Olorun mi e a se ti o fi komi sile ati lati ri gege bi ona lati fi ke irora si Olorun
1: e se iti ele fi waye ninu bibeli e ko dade le kon be ni pe ko si en to ga julo ninu igbagbo ti ijakadi o le ba ba pe Jesu Christi lo ma so pe Olorun kon sile awon ni waasu kan te ma so pe enikene ba lohun wa nu wa la pe Olorun o ri un pe bo Olorun wo won ni yo so fun pe ibi to n gboju si ngba ti Jesu wa lori ge agbelebu ni un koju si o so agbelebu ti e na leleyi o tabi ibo Olorun wo ngba ti Daniel wo wonu ho kini lo e ma wo pe awon beberu meta won wonu lo lo won denu na tan kawon ogunro to gba won apere le ni wi pe ko si beyan se le pe to ninu igbagbo akoko kan ma wa ti doju kokan ma waye ti adaba pe Olorun ri yan be oju Olorun be lara e gbogbo eyan ta ba mo nti o nje Olorun yi ni awon kokoro kan wa tawon loyin bo n pe ni virus awon microscopic awon ti oju lasan o le ri ti olorun de mu wo mo se nlo mo se nje won olorun monitor won ambos bo se awe eniyan bi kan se tobi to olorun ri bi gbogbo rawo se wa loke olorun ri jesus christ lori gi agbelebu olorun ri amo lakoko yen olorun ko sile fun idi kan ti se ara eto yi ju pe ka kan mo pe ko si bo se le leto keru gbodo ba wa lati kepe olorun jesus fun ara re gan kepe olorun o so fun olorun bi pe olorun mi e se ti wo fi komi sile awon ogun orun won si dide fun igbala re nitori kini ati ko pe yo ku lori agbelebu yo si lo sinu iboju fun ijo meta process yen lati take place gbogbo nkan ta ba le ma la koja mo gba ladua yo yori si ogo fun wa be ti ri ti jesus christ yen leyin ijo meta o jinde bibeli ninu iwe philippi ori keji lati ese ikefa si bi ikesan loni nitori di eyi la gbo oruko jesus gaju gbogbo oruko lo laye ipe jesus o farada gbogbo wahala yen awon orun reti aran ta le farada ko se en to ba lorun rin ninu bibeli lati iwe genesis de fiyan ti o ni bi ti won ton mo la koja to si bori loruko jesus emi wo ni pin sinu ogun o loruko jesus aye lo gbogun ni o esu lo gbogun ni o iyin rere ota iyin rere lo gbogun ni papa idanwo igbagbo ma fe so fun wa ito le ju nbe ninu ogun oni ti danwo igbagbo je pa awon olorun gan lo fi kan wa lagbara olorun ko ni bori emi wa alaja
0: amin loruko jesus o se ko ye pe ibere ti o gbeyin na ni eleyi hello e kuro le o e ba gbohun soke e kuro le oruko yin bo le se npe wa
3: mati komi o lati olope meta o lede me
0: olope meta
3: Oh,
0: lapata, oda, I'm going.
3: Eshe. I'm going to go to the house.
0: Ona wo le yan tun le gba lati fi kuro ninu irora teyan ba nla koja mi o gbo yin dada o ohun ti mo gbọ́ dada jù nínú nǹkan tí wọ́n sọ náà ni wípé lẹ́yìn téèyàn bá ti gbàdúrà téèyàn gbá àwẹ̀ kí tún ni ìgbésẹ̀ téèyàn lè gbé láti fi bọ́ kúrò nínú ìrora téèyàn bá ń là kọjá bóyá gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run àbí nǹkan.
1: ẹni ṣókí ìyẹn tó tẹ̀lé ni wípé ká fara balẹ̀ dé kí lọ́lọ́run fẹ́ wí tá a ti gbàwẹ̀ tá a ti gbàdúrà bíbélì ni etí ọlọ́run ò di láti gbọ́ wa ká farabalẹ̀ pé àkókò wo lọ́lọ́run ó dáhùn mo dẹ̀ gbàládùá ọlọ́run ó dá wa lóhun.
0: àmì ni orúkọ jésù ọjọ́ ti lọ a ní àǹfààní láti tẹ̀síwájú pẹ̀lú ìbéèrè kankan mọ́ lónìí àṣùgbọ́n nígbà tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a tún tẹ̀síwájú níbi tí a fètè sí yẹ́rálé ẹ̀ má gbàgbé láti pè wá sórí 0916188 7383. Bákan náà ni à ń fi àsìkò yìí àfin kí màmá wa tí wọ́n jẹ́ ìyàwó pásítọ̀ Ògúngbèmí Dickiness Olúbísí Ọláyinka Ògúngbèmí onígangan ni màmá wa pé 60 ọdún lókè èpè 60 years. Ẹ̀rí wípé ó yẹ kí gbogbo wa mọ tẹ̀lé dáàdì lọ lé ká lọ jẹ chicken
1: ni o
0: bọ́sì kẹfà bíbò ni Happy birthday to you, ma. Igba odun odun kan ni o. E se opo odun laye loruko Jesu ninu ilera pipe ati alafia ti se bale oro. Ifa mi ororo yan yo tubo ma po si ni loruko Jesu. E ni se ese gbe ninu igbagbo. So, o tun de jomejo ta tun ma pade lori eto iwosan irora okan lati owo egbe bibeli ti Nigeria. Temilade aloko ohun na loruko titemi ti Jesu ba fa bibo re seyin a tun jo pade lose to nbo ni ire o.

0: lórí epo lọ́sẹ̀ yìí ó pọ̀ ju tọ̀sẹ̀ tó kọjá lọ àbí owó epo túbọ̀ ń gbówó lórí si bẹ́ẹ̀ la sì ná ọ̀pọ̀lọpọ̀ owó látàrí èyí ìbá ṣe ìgbà ooru tàbí àsìkò òjò kò sí gbà tá kì í ná òbítíbitì owó lórí epo tá à ń rà sínú ẹ̀rọ amúnáwá wa jẹnirétọ̀ nígbà gbogbo.
1: Kínélétò sì ń ná ọ̀pọ̀lọpọ̀ owó lórí iná pẹ̀lú Lumos. O lè tọ́jú ìdá 90% owó sápò ara rẹ̀ kó o sì bọ́ lọ́wọ́ epo rírà nígbà gbogbo.
0: Kí ni mo lè fi ẹ̀rọ amúnáwá Lumos tàn?
1: O lè fi taná, fáànù, àbí rédíò. Bẹ́ẹ̀ sì ni o lè fi ṣáàjì fóònù rẹ̀ àti àwọn ohun èlò tó ń loná tó ṣe pàtàkì.
0: Ṣé ìwọ náà rí pé ó rọrùn kò sì wọ́n rárá?
1: Bẹ́ẹ̀ni, pẹ̀lú Lumos kò sí ariwo, kò sí pé ò ń ra epo, kò sí wàhálà rárá. Owó rẹ̀ ò sì gunpá. O ṣe é gbọ́kànlé pẹ̀lú iná nínú ilé rẹ̀ láìsí fàákàjà.
0: Darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tó ń lo Lumos láti bọ́ lọ́wọ́ owó ìná tó ń fani lápòyà. Yára pè wá lónìí sórí 0800 123 4567 kí wọ́n náà bẹ̀rẹ̀ sí ní rówó fi pamọ́.
2: Slash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wá?
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀dùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
2: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nínú mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúrúkú mọ́ nínú. Gbéraǹlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807 112 4000.
2: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: So this is Jolly Johnny on the streets. How well do you know Maggi chicken flavor? Oh yeah, spell celery.
8: S-E-L-A-R-I-E. Celery.
7: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
9: T-U-R-M-E-R-I-C.
7: Yes, so.
9: Turmeric.
7: Correct. One carton of Maggi chicken flavor for you. Maggi chicken flavor with onions, celery, and turmeric. My game changer.
10: Splash FM 105.5.

ẹ bá ń gbọ́ mọ̀ òkè lantilanti lantilanti ọmọ òkè dùn bí babilóni arìlọ́lá bẹ́ẹ̀ ni o gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ́ kọ́ fún wa náà nu wípé ọmọ òkè dùn bí babilóni ọ̀lá náà ni ó kúkú rìn bá ṣe bá lọ́wọ́ àwọn bàbá ńlá bàbá wa ni mo tún kí yí kàbọ̀ sí àkọ́tún ètò òkè ìbàdàn ní ìkànnì ọmọlúàbí splash 105.5 fm ṣàlàáfíà ni mo bá yín ọdẹ odùn bí tèmilàdé àlòkò òun náà lórúkọ ti tèmi o ṣé ẹ gbàgbé ṣe bẹ́ẹ̀ ń fọkàn bá wa lọ lọ́sẹ̀ tó kọjá wípé ìfọ̀rọ̀wánilẹ́nuwò bàbá wa ọ̀jọ̀gbọ́n adẹ́rẹ̀mí rajì oyèládé tí wọ́n jẹ́ mọ́gàjì ilé adégbọ̀rọ̀ tẹ bá ń gbọ́ orin ẹni tí ó ṣe bí aláàrù lóyìnbó kò lè ṣe bí adégbọ̀rọ̀ lọ́jà ọba gbogbo ẹ̀ pátá òun ni bàbá wa wọn ò bá wa sọ ìtumọ̀ rẹ̀ ohun tó bí orin ọ̀hún ohun tó bí ọ̀rọ̀ náà bí wọ́n ṣe máa ń sọ gbogbo ẹ̀ pátá náà lẹ́ láǹfààní láti gbọ́ lórí abala kejì ìfọ̀rọ̀wánilẹ́nuwò wa lórí ètò kebàdàn bákan náà àwọn iṣẹ́ ìwádìí eléyìí tí wọ́n ti ṣe pàápàá jùlọ nípa ewì eléyìí tí wọ́n ń kọ ní èdè gẹ̀ẹ́sì àwọn ìwé tí wọ́n kọ láti máa fi ta wá jí ní orílẹ̀-èdè nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyàn ṣá wà nǹkan fìdílé kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ bá wa gbádùn apá kejì ètò òkè ìbàdàn lónìí ní ìkànnì ọmọlúàbí splash 105.5 fm àmọ́ ẹ jẹ́ ká sáré fẹsẹ̀ rajóná nígbà tá a bá padà dé abala kejì ìfọ̀rọ̀wánilẹ́nuwò bàbá wa ọ̀jọ̀gbọ́n adẹ́rẹ̀mí rajì oyèládé tí wọ́n jẹ́ mọ́gàjì ilé adégbọ̀rọ̀ náà ni ẹ tẹ́tí sí ẹ kú kalẹ̀.

0: tomato sachet. O Sonny o, mo fẹ́ràn Sonny tomato sachet gan. O rẹ dodo, o ki, o dun. Ti n ba fi sebe, jollof rice tabi spaghetti, awọn ori ato yo. Ounje mi a dun si. Sonny tomato mix n je ki ounje dun.
1: Oke Ibadan le n gbọ lori Splash 105.5 FM.
2: Ẹyára alẹ́ lórí ètò Ìbàdàn fún tọ́sẹ̀ tòní. Àlejò mi àwọn náà ni Ọ̀jọ̀gbọ́n Adẹ́rẹ̀mí Raji Oyelade tí wọ́n jẹ́ Mugaji Adégboro. Ẹ wá jẹ́ ká lọ sí ti ìdílé Adégboro. Gbogbo wa la máa ń gbọ́ orin pé ẹni tí ò lè ṣaláàrù lóyìnbó.

0: ìtàyé ní ní ọ̀nà torí àwọn ìtàn àbáláyé ni tó sì jẹ́ pé òótọ́ tó sì kọ́ wa ní ìmọ̀ ìforítì àti kéèyàn ní akitiyan nípa ọ̀rọ̀ iṣẹ́ nípa okòwò kéèyàn má jẹ́ ọ̀lẹ. Torí ó ṣe pàtàkì kí n sọ nǹkan tó túmọ̀ sí kí n tó sọ ìtàn gangan kálíbà mọ pé kìí kàn ṣe ìtàn lásán kìí kàn ṣe àròkọ báwọn míì ṣe ń kọ́ sílẹ̀. Òwe ìgbàlódé gan ti ẹ̀ ni òwe tí ó bẹ̀rẹ̀ rẹ̀ gan kìí ṣe ẹni tí ò ṣe bíi aláàrú lóye kò lè ṣe bí arigbọ lójú àbá òwe kejì nu ẹ̀dá kejì nu àkọ́kọ́ ni ẹni tí ò lè ṣe bíi ẹlẹ́dẹ̀ lọ́nà àjẹ̀bú kò lè ṣe bí adégbọ̀rọ̀ lọ́jà ọba. Àwọn baba ńlá baba wa yàtọ̀ fún pé wọ́n jẹ́ ológun tí a jọ tẹ̀lú ìbàdàn tó wọ́n tún jẹ́ ògbóǹtagì àgbẹ̀ àwọn èèyàn láàrin wọn ń ṣọdẹ ṣùgbọ́n àgbẹ̀ ni wọ́n mọ baba ńlá baba wa sí nígbà tí ò bá ṣogun ọ̀nà jẹ̀bú ní àwọn oko abídogun oko ojú ẹkùn àwọn ibi tí bàbá ní babala baba wa ní oko sínú tí bàbá wa bá wá ṣiṣẹ́ tó ṣiṣẹ́ kárakára ló wà wálé láyé ìgbà náà owó ẹyọ náà fi ń ṣe owó náà fi ń sọ pé adégbọrọ̀ abèrí lójú owó owó yọ yóò ti dọ̀tí bàbá wa kó àwọn ẹmẹ̀wà rẹ̀ gbogbo yóò àníkàn fọ owó torí ẹni tó ní ìmọ́tótó ni tó bá ti wá tuntun lábí bíi pé minted ẹ̀kọ́ tó bá ti wá mọ́ dáadáa yóò wá wọ àwọn aṣọ ńlá kẹ̀m̀bẹ̀ àwọn damask yóò wá wá yóò wá ṣe fàájì àti fàárí lọ sí ojúde ọba ìyẹn náà fi ń sọ wípé ẹni tí ò bá lè ṣe bí ẹlẹ́dẹ̀ lọ́nà jẹ̀bú tí ò bá lè ṣe kárakára kò lè ṣe bí adégbọ̀rọ̀ lọ́jà ọba ṣùgbọ́n ọmọ bàbá adégbọ̀rọ̀ tí wọ́n ń pè ní bàbá yẹsùfù ọ̀jẹ̀wùmí nígbà tí wọ́n ti lẹ́yìn ogun nàgbà tá 1861 tó ti jẹ́ pé tó wọ̀ sí bí 1900 ni wọ́n lọ séèkó ọmọ adégbọ̀rọ̀ ló lọ séèkó àti àwọn kótàjọ láti lè sọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ torí àwọn ọmọ sì wà àwa iná ni bàbá yẹsùfù ọ̀jẹ̀wùmí òun ló lọ sí èkó wọ́n tiẹ̀ ti rò pé bàbá ti sọnù
1: gbúrò
0: bàbá mọ́ bàbá wa lọ sóyìnbó àárù tó ń ṣe àárù ẹran ló ń ṣe ń forí gbé báwọn ń gbé ẹran nígbà tó yá tó kówó jọ díẹ̀ ó rọ ọmọlánkin ń bá wọn tì nígbà tó yá ó ra mọ́tò wá di olówó tó jẹ́ pé tó bá wá sílé nígbà ọdún yóò wá máa ṣe bíi bàbá rẹ̀ lọ́jà ọba òun náà mọ̀ ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n wá rí sẹ́ ni pé yẹsùfù ọmọ ìjẹ́wù yìí tí wọn ò rí mọ́jọ sí nírú ayé òde òní wọn ò ní bóyá ṣoògùn owó ni ló wá dolówó tó náwó bí ẹlẹ́dà àwọn kan wá mú àwọn rẹ̀ wá ni pé àwọn tiẹ̀ náà tiẹ̀ fẹ́ mọ bó ṣe pé kó ràn àwọn lọ́wọ́
1: ìwádìí
0: ọkàn kalọ̀ ó bá mú wọn lọ séèkó nígbà tí ń dẹ́kù tó dé ọjà òyìnbó ọjà òyìnbó tó wà bẹ́yìn náà ni o
1: bẹ́ẹ̀ni
0: tán débẹ̀ ló wá ní àóyá ó lọ sí abala dun ó dùn síbẹ̀ ó mọ bá wọn gbàrú
1: bó ṣe
0: ẹran ni o ló mọ ru ni o bó ṣe fọ́nísọ̀ àbí igi tán bá ṣe tán ni o àbá ga ni o bó ṣàwo ni o ó mọ ru làwọn yẹn bá ní pé àṣé irú nǹkan tó ń ṣe ni tó fi dolówó ni wọ́n fi yí òwe padà pé ẹni tí o bá lè ṣe bí aláàárù lóyìnbó lè ṣe bí adégbọrọ lọjà ọba adégbọrọ ọhún ló ṣàjẹ ohun tó fà yọ níbẹ pé adégbọrọ kí lẹni tún máa adégbọrọ adégbọrọ ẹni tó gba ọlá tó gba ọlà ṣùgbọn nínú ìgbìyànjú ni o nínú ìpọnjú ni o nínú àforítì ni o láì ṣọlẹ láì fìkan mú kan ìyẹn la fi títí di sí mo fi mọ sọ fún àwọn àbúrò mi àjọ wà nù ilé àwọn ẹgbọn náà ń sọ pé bó o bá pèrè ní adégbọrọ ìyẹn gangan lọmọlúwàbí o ò gbọdọ ṣọlẹ o gbọdọ jára mọṣẹ kán mọ pé lóòótọ ni ẹjẹ adégbọrọ ló wà nínú rẹ.
2: ẹ ṣeun kan bàbá wa ẹ̀yin ara alẹ́ ṣẹ̀tìrì báyìí wípé lórí ètò òkè ìbàdàn bá a ṣe ń ṣayẹyẹ àwọn èèyàn jankan-jankan pẹ̀lú ìlú ìbàdàn òun náà la tún rí onírúurú ẹ̀kọ́ kọ́ òun náà ni wọ́n tún fi lọ́n tún sọ ìtàn eléyìí tó ṣe pàtàkì ní ìlú ìbàdàn ni wọ́n tún sọ fún wa ẹ̀rí wípé aṣoríire lórí ètò yìí ẹ kù jókòó bàbá wa àbò tẹ̀sílẹ̀ jẹ́ wípé ọjọ́ tí ń re bí àná ṣùgbọ́n màá gbìyànjú láti mẹnuba gbogbo àwọn tó bá ṣe pàtàkì tó yẹ ká mẹnuba lórí ètò gẹ́gẹ́ bí akéwì bó tẹ̀sílẹ̀ jẹ́ pé ẹ sọ fún wa tẹ́lẹ̀ wípé láti kékeré ó ti jẹ́ ìmọ̀ àtinúdá pé bóyá tẹ́ ẹ bá ṣiṣẹ́ olùkọ́ ẹ kọrin ṣé a lè sọ wípé kàkà kẹ́kọrin lẹ ṣe sọ ẹ̀bùn torin kíkọ yìí di ewì ní kíkọ àti pé kí ló dé tí ẹ̀kọ́ ewì yín dédé yorùbá kan tẹ́ ti
0: débi
2: tó dàrẹ ni pé kò fẹ́ fi bẹ́ẹ̀ dùn mọ́ mi nínú
0: bẹ́ẹ̀ ni torí wípé láti bẹ̀rẹ̀ ẹni tó ń kọ ewì ní gẹ̀ẹ́sì ni wọ́n mọ̀ mí sí ṣùgbọ́n nígbà tí ó di ọdún kan bí ọdún méjìdínlógún sẹ́yìn 2002 ni wọ́n ṣe pè mí nílẹ̀ South Africa pé kí n tún wá kéwì o mo wá débẹ̀ mo wá rí ọ̀gá wa kan ọ̀rẹ́ àwọn ọ̀gá tèmi ni ará Ghana ni ìyẹn Professor Kofi Ayindowo mo wá ní pé rẹ́mi kí ló dé tí mi ò ṣe máa lo Yorùbá torí òun mọ̀ pé Yorùbá dùn lẹ́nu ìlú lè ti mi yọ wáyé pé mo ní mo fi ń kọ́ pé mo jùlọ mi ò rò pé mo kọ́ dáadáa tó mo máa ń kọ́ mo máa ń fi pamọ́ ló bá ní pé ní alẹ́ ọ̀la o òun òṣèré oní yóò fi mí hàn ló bá ní pé ní alẹ́ ọ̀la o bó bá ti pè mí sí orí ìtàgé o tó bá fẹ́ fi mí hàn òun ò sọ pé mo gbọ́dọ̀ ka ewì Yorùbá kan.
2: Táwọn Yorùbá wà níbi àkójọpọ̀ náà.
0: Ó ní ní bá ẹ ń bá lọ ilé àná bó bá sọ gẹ̀ẹ́sì fún rẹ̀ náà ni
2: yóò tú
0: mọ́ rẹ̀ mo ti sí mọ̀ pé iṣẹ́ méjì ló fún mi ṣe mu bá ti kọ Yorùbá mo tún gbọ́dọ̀ tú mọ́ rẹ̀ pé nǹkan tí mo ń sọ ni o kọ́mọ́ rò pé mo ń bú àwọn ni nígbà tí wọ́n bá ń gbọ́ èdè bó ṣe yẹn lọ bẹ́ẹ̀ yẹn ọ̀tọ̀ ni nǹkan tí mo rò ọ̀tọ̀ ni bó ṣe já sí wọn ò tiẹ̀ wá gbọ́ èyí tí mo kà ní
2: gẹ̀ẹ́sì
0: wọn àti ẹ̀wà gbé jáde wọn wá ní pé ẹ wo ẹyin tó jẹ́ pòfẹ́sọ̀ pé èdè ìbò ló máa ṣe tó wá láti nàìjíríà tó wá ka ewì ní
2: èdè
0: yorùbá ní ọdún méjìdínlógún ni o àtìgbà yẹn ni mo ti ń gbìyànjú torí títí dì sí mo sì ń rò pé mi ò mọ tó mi ò gbọ́ yorùbá tó ṣùgbọ́n mo sì máa ń kọ́ ó tiẹ̀ ti wá débi pé wá síwèé mi kan tí màá wá kọ nísìn tí kò wá ní sí tí n bá kọ mẹ́wàá ó kéré jù méjì ó jẹ́ yorùbá
2: tí màá wá
0: mo ti ṣe àtẹ̀jáde ni tí mo sọ pé àwọn èèyàn ò mọ̀ pé mo ń kọ
2: ewì ní
0: yorùbá ṣùgbọ́n mo máa ń fi sínú èyí tó jẹ́ ti
2: gẹ̀ẹ́sì
0: ni àti pé bí ọ̀jọ̀gbọ́n àwògá wa wọlé ṣe yínká bí wọ́n ṣe sọ ẹni tó bá jẹ́ ọmọ yorùbá gidi tó gbọ́ èdè yìí délẹ̀ bó bá ń kọ èdè gẹ̀ẹ́sì gan ó ń rò ní yorùbá ni o
1: bẹẹni
0: ṣùgbọ́n wo bá ń kọ sílẹ̀ gẹ̀ẹ́sì wo mọ rí ṣùgbọ́n ẹ̀jẹ̀ èdè tí wo mọ kà jáde yorùbá ní ìjẹun bẹ́ẹ̀ ló ṣe rí àtẹ̀jáde kan wà tí mo ṣe ní bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tá a ṣe ní department wa ní theaters ní orí ìtàgé tá a pè ní love song for my wasteland èbó la fi kọ́ ṣùgbọ́n gbogbo ijó tí wọ́n ṣe níbẹ̀ gbogbo orin tí wọ́n kọ gbogbo bí mo ṣe ń kọ́ yorùbá ni mò ń rò mo rò pé nǹkan tí nígbà tí wọ́n kọ́ wa ìhàrà kan tí wọ́n fi mú wa pé káwọn kọ èbó ni pé èèyàn mélòó ló gbọ́ yorùbá àbí inú èèyàn tó gbọ́ yorùbá èèyàn mélòó ni ó ràwé yorùbá tá a bá tẹ̀ jáde bàbá fẹ́ lọ sí ìlú faransé nísìn èdè òyìnbó ló súnmọ́ faransé tí wọ́n bá kọ́ faransé wọ́n ó sáré yí padà wọ́n ó sáré translate rẹ̀ wọ́n ó sáré ṣe ìtumọ̀ rẹ̀ sí èdè faransé bàbá fẹ́ lọ sí ìlú jamani wọ́n ó yí bẹ́ẹ̀ sí jamani láti èdè òyìnbó tá a fi kọ́ bó ṣe ọ̀dọ̀ àwọn potokini bí wọ́n ṣe ṣe náà nù mo lọ sí tìbì kan tí wọ́n ń pè ní barcelona ní ọdún kan ṣùgbọ́n ká tó lọ náà sọ fún mi wípé èdè yorùbá ni kí n kọ́ o mo sì kọ́ èdè yorùbá mo tún túmọ̀ rẹ̀ fún wọn nígbà tí mo bọ́ sórí ìtàgé tí mo fẹ́ kà á wọ́n ní kí n má ka òyìnbó rẹ̀ èdè tí yorùbá mo fi kà á èdè yorùbá mo fi kà á obìnrin kan wá jáde bí mo ṣe kà ti yorùbá tán ó wá jáde ibi tí mo kà ní yorùbá ó wá kà ní èdè tí wọ́n ń pè ní catalan ní spain kó tó di pé mo débẹ̀ àṣé wọ́n ti yí po láti òyìnbó tèmi kọ wọ́n yí po láti yorùbá wọ́n fẹ́ kèmi yí láti yorùbá sí èbó wọ́n wá gbé láti èbó wọ́n gbé sí catalan ìgbà tèmi wá ka yorùbá wọ́n wá àwọn mo ti wá rí pé àwọn ibi tí mo bá lọ tí mo bá ti ka yorùbá bóyá torí pé wọn àmọ pé kìí ṣe ewu yorùbá gangan ni mo wo ó ni mo ń kọ ó mọ yà wọn lẹnu nígbà tí wọn bá wá yí padà gbogbo àwọn nǹkan tá à ń sọ ní ẹ̀fọ́nrán èdè nínú yorùbá ó wà nínú àwọn èdè tiwọn náà ṣùgbọ́n àwọn gbóríyìn fún àwọn tí wọ́n ń pè ní translator àwọn náà ti ń gbowó jù bẹ bá kọ èdè kan ẹ bá kọ ìwé ní èdè kan ẹni tó bá yín yí padà sí èdè míì ó ẹni yẹn gangan wọn ń pè òun náà ní òǹkọ̀wé lòun náà ṣùgbọ́n translator mélòó la ní nàìjíríà èdè wo tá a bá kọ èdè wa ní yorùbá ọmọ ibo mélòó ló ń ka ìwé yorùbá ọmọ haúsá mélòó ló ń ka ìwé tí ọmọ ibo bá kọ ló jẹ́ pé àwọn ẹ̀yà àwọn tó ń ṣiṣẹ́ pé wọ́n ń ṣe òǹtumọ̀ láti èdè sí èdè wọn wọ́pọ̀ ó sì yẹ ká fi owó sí ọ̀nà ibẹ̀ yẹn ká lè bá a nídàgbàsókè dáadáa.
2: ẹ ṣeun kan ibi tí ẹ fi ọ̀rọ̀ tì sí ibẹ̀ náà ni màá tún ti mú torí nínú àkọọ́lẹ̀ kan tí mo ní lọ́wọ́ mo rí pé àwọn iṣẹ́ yín wọ́n ti yí padà sí onírúurú èdè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ sí French, German, Catalan, Swedish,
0: Latvian,
2: Ukrainian àti Latvian. Kí ni pàtàkì iṣẹ́ yín tẹ fi rò wípé ó ń jẹ àwọn ènìyàn lógún pé bóyá tẹ bá ń bọ̀ wá sọ́dọ̀ wọn yóò wù wọ́n kí àwọn èèyàn wọn kí wọ́n gbọ́ ìwé yín kí lẹ rò wípé ó ṣe kókó nínú ẹ̀.
0: alákọ̀ọ́kọ́ ṣe mọ̀ pé nígbà tá a ti gba òmìnira àwọn òyìnbó ò lè dúró tó bẹ́ẹ̀ mọ́ ní ìlú wa ìdàgbàsókè sì ń lọ wọ́n jẹ́ olófintótó èèyàn wọ́n fẹ́ mọ nǹkan tó ń lọ ní ìlú wa kí gbogbo nǹkan tá à ń kọ kìí ṣe pé a kàn sọ pé à ń júbà ewé à ń júbà màálù a tún ń sọ nípa nǹkan tó ń lọ nínú àṣà wa wọ́n fẹ́ mọ̀ ibi tí wọ́n mọ̀ dé yẹn wọ́n tún fẹ́ mọ̀ sí tó wá jẹ́ pé tán bá wá rẹni tán bá lè sọ nípa ìwà àti ọ̀nà bá a ṣe ń ṣe nínú èdè tiwa tí èèyàn wá lè kọ́ sí èdè òyìnbó wọ́n ò fẹ́ mọ̀ ní èdè tiwọn míì internet tó máa ń ṣe ni pé wọ́n ó lọ sórí ẹ̀rọ ayárabíàṣá orí internet wọ́n ó wò pé ní nàìjíríà ta ni akéwì tí wọ́n mọ̀ dáadáa tori ba se pe wa yen ki se ro ofe nibi to pe ta won ni pe ka wa ni university season ka wa kan wa kebi ta ba tin ke won ni pe o ti to ise se o lodo ti won mo ti kai wi bi kan iseju marun ti won fun mi ni euro egberun meji ya ti fun mi won mo nkan ti won be yan ba lo sori internet yo ri bi tan ti record awon nkan ti anka ni ba ti koruko emiraji bo de se akewi mi ni oni bi won se n gbe asa ti won laruge sugbon won mo pe asa ti won nikan ko lo wa ni aye won fe mo ba na se se be ba lelomi ki se pe won fi n buwa be ba dodo won so pe enikan be lo mi jokan ngba ti mi ti mo dada ori mi ti mo de fila ti mo wo so kenbe ngba ti won ni pe ka wa se ida ko je ni role ka wa ka ma bo o wa ri gugu won wo tai won gugu emi ngba de fila lo ba ni pe lo ba so won lo ba ni pe ah ki njo pe fila ti mo de yi se o ni kankan ta mo se sa mo pa eran sa mo teje sile ko to di pe eyan wo se mo pe nkan ti won ti mo yi imo won ngba na ni pe baba gbegun baba se kan baba bofa baba se kin kan won ta jele won wo aso o wa ni se mo ta jele ni ah mo ni be ni mo ya mo tajele ta ba ti fe wo fila mo ni bi eyin na mo ni se eyin na se mo pa mo lu ti e ba fe detail mo wa so nkan fun ba lo ka bi lo kan pa bi tori in ta wa ni awon o ni a wa ni imo nipa ti won mo ta fi ko wa lati kekere ni mo ba bere pe oba Queen Elizabeth 1, Queen Elizabeth 2, Charles 1, Charles 2, James, King Richard, gbogbo e na ko wa won mo koja pe boya won mo pa baba iku baba yeye alaafin o ni ofife baba wa oba wa olubadan fi bada very majesty ajo ogun ni so ati awon ti won ti je ka won to debe won mo pa won sugbon te ba ni pe kina mo pa awon ilu mi kereje kereje mo mo kankan sugba wa mo sama ti wa re ni to ti ko nkan to je nkan mi mi re si won won ma wa ona bi wo se mo nipa re si o ni won se mo pe wa
2: ah e se nko ojogbo raji ojogbon adere ni raji oyelade mo te se le je wipe ko si asiko pupo sugbon mo wipe ojo si n bo ti ma lanfani lati se iforowayin lenu wo daada tinu mi o ti dun daada tori gbogbo to wun mi ki n bere won ni ma bere ti o ni se eni ti a da mi lowo duro pe asiko ti to sugbon lara awon se yin Webs of Remembrance 2001 Shuttle Songs America A Poetic Guided Tour 2001 to 2003 Love Song for My Wasteland 2005 Gather My Blood Rivers of Song 2009 Sea of My Mind 2013 ati bebe lo sugbon se yin kan wa to da be ni wipe o tobi daada ti a si mo wipe o gba ebun abi o gbajugbaja o gba mi eye eleyi ton pe ni Harvest of Laughter in 1997 ni Shoki kini pataki ewi yi ati pe kilo mu tobi to fi gba iru ami e to gba
0: Harvest of Laughter baba pe da ba ni pa ka da si de Yoruba ani pe akojopo erin ola pe en ba wa ri yoru pe ka kan ma ri rin ṣugbọn Yoruba ni pe nkan meji ni owe meji ni o sopo ti mo fi pe ni Harvest of Laughter alakoko ni pe ẹrin ò yàtọ̀ títí tó fi délùú èbó
2: bẹ́ẹ̀ ni o
0: nǹkan tó bá yẹ kó pààyàn lẹ́rìn ìbáṣe bí èbó bá sọ yóò rẹ́rìn ni ìbáṣe gbogbo ló bá sọ ìbáṣe yorùbá ẹ̀rín o ni ọlọ́run fi dá ló fi jẹ́ ká mọ̀ pé inú èèyàn dùn èèyàn bá rẹ́rìn ẹ̀kejì tí ó jẹ́ pé bíi òwe àbí àṣàyàn ọ̀rọ̀ ni pé àwọn nǹkan míì wà tó yẹ pé tó bá ti kọjá ẹkún ẹ̀rín lèèyàn fi ń rín ẹgbẹ́ èèyàn òun ṣe àrín gidi ẹ̀rín èèyàn gì ibi tí mo wọ̀ ẹ̀rín èèyàn gì ni àwọn ẹ̀rín èèyàn gì ló wá pọ̀ lásìkò tí mo kọ ìwé ìjáde tí mo kọ èyí tí mo kọ ó pọ̀ gan ọ̀gá mi ní ọ̀sùn láre mo ló ní pé eléyìí òsìkọ́báyìí ọdún mẹ́tàlá mo ní ìwé kékeré hùn mo gbà kí n tó kọ́ tán láti 1984 sí 1997 tán tó wá ní pé ó dáa lọ pọ́blíṣẹ̀ lẹ́yìn oṣù méjì mẹ́ta tí mo pọ́blíṣẹ̀ òun ló ti bẹ̀rẹ̀ sí win award africa west africa àti nàìjíríà àwọn ẹ̀rín ìyẹ̀gì la kójọ ń gbà náà àsìkò yẹn ní sap ló wà nàìjíríà structural adjustment program táwọn yẹn wá tí wọ́n máa tò fún gaàrí tí wọ́n máa tò fún ọṣẹ lux.
2: Go ìlọ náà ẹgbọ́n tí wàá ń ta
0: wọlé. Bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n ẹ̀yàn kí nǹkan tó bá ṣẹlẹ̀ ẹ̀rí ẹ̀yìn bàbá bí nǹkan ò bá dá tá a mọ bá ṣe yanjú ẹ̀ yóò sì mọ lọ náà ni ṣùgbọ́n ní lọ́nà ọ̀tún lọ́nà ọ̀tún lọ́tún òun ni àwọn kan máa ń yan ọ̀wọ́n epo ìyápọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń fi ìyànà fi ń fọ ẹ̀kọ́ mu nígbà náà àìmọye òǹkọ̀wé nígbà náà ni wọ́n sì mú ní ìjọba àgbà náà o ìjọba warawa ni o ìjọba sójà ni o ṣùgbọ́n ìjọba amúnisìn ni tó yẹ pé àwọn ọ̀rẹ́ wa mi ọ̀rẹ́ mi méjì ni wọ́n tì mọ́lé tí wọ́n ní wọ́n kọ nǹkan tí ò da sí nípa ìjọba nígbà náà kò sí ọ̀rọ̀ ẹ̀tọ́ ọmọnìyàn nígbà náà o tó ń pè ní human rights ní ẹ̀ bá ti kọ nǹkan tó kọ sínú newspaper àbí tó bá wà ní radio program báyìí tó bá sọ̀rọ̀ kan tí ò da kí ó tó ṣe tán ni wọ́n ti wá gbé tí wọ́n ti lé iṣẹ́ ilé ìròyìn káàkiri nígbà náà mo ń pààyàn mo sọ pé àwọn méjì ọlọ́run sí àwọn méjèèjì wọ́n sì wà nísìn wọ́n ti kúrò nàìjíríà ìlú ìbò ní wà wọ́n tì wọ́n mọ́lé lórí nǹkan tí wọ́n kọ ẹ̀yìn kan wà tó pé láàrin títí àbújá náà ti rókù rẹ̀ èmi wà táàtì ẹ̀rí rárá dé ní bá ṣe ń sọ yìí tí wọ́n gbé pa láyé ìgbà náà mo wá rò pé báwo ni irú nǹkan wo ni ó kọ tí wọ́n ṣe ní gbé mi o báwo ni ṣe kọ o ó yẹ ká pa àlọ́ ó yẹ ká pòwe wọ́n ní lówe lówe là ń lò àgídìbò ọlọ́gbọ́n ní jo ọ̀mọ̀ràn ní mọ́ ohun tó fa àkójọpọ̀ ìrìnnù ẹ̀yìn bá kà yóò ní rẹ́rìn náà fẹ́ rìn ṣùgbọ́n yóò wá rí mọ́ nípa òjò ti ń rọ̀ òjò tó ń rọ̀ ásíìdì ló ń rọ̀ sí wa lára wọ́n wà ní ta ló wá ń bá wí èmi ò mọ pé ebi òjò bọ́lọ̀ ló ń rọ̀ òjò sì ń rọ̀ ásíìdì sí wa lára wọn ò kúkú sọ pé ìjọba kan ló ṣe wọn ò sì ní gbé ẹnìkan ló gbé ẹnìkan pa àwọn ẹ̀rín àwọn àkójọpọ̀ ẹ̀rín ìyẹ̀gì òun ni wá ṣe òtúmọ̀ rẹ̀ sí èdè gẹ̀ẹ́sì tí mo pè ní the harvest of laughter ẹ̀ṣẹ̀ ló ń ṣe gbà.
2: Ẹ ṣeun gan gbogbo iṣẹ́ ẹ̀yin a máa jẹ́ ìtẹ́wọ́ gbalagbara lọ́wọ́ Olódùmarè gẹ́gẹ́ bí mo ṣe sọ àsìkò ti lò ṣùgbọ́n ní ìkan ni wa a fẹ́ràn orin inú mi sì dùn pé ẹ̀yin náà fẹ́ràn orin irú orin wo lẹ mọ ń gbọ́ àti pé ǹjẹ́ tẹ̀ ní olórin kan pàtó tẹ̀yàn láàyò.
0: Olórin tí mo yà olórin tí mo ní ó pọ̀ gan o.
2: Ẹnìkan tẹ fẹ́ràn jù.
0: Lẹ́kalẹ́ka ni nígbà tí mò ń dàgbà. Ẹ̀ẹ́lẹ́ni àwo mu èyí ṣe babalẹ́gbà o yusufu babalẹ́gbà àbàdàn
2: ṣebí yusufu ọlátúnjì
0: náà yusufu ọlátúnjì ó wà lọ́tọ̀ bàbá kan wà ìdí ayẹyẹ ni bàbá mi ti gbàgbé orúkọ báyìí ní ẹ̀ẹ́lẹ́ni òun làwọn ọmọ gbọ́ àṣùwọ̀n àwọn ọmọ gbọ́ bàbá haruna sọlá ṣùgbọ́n nígbà tó di pé a bẹ̀rẹ̀ sí lọ sí ilé ẹ̀kọ́ tá a dé olivet tá a dé university a bẹ̀rẹ̀ sí gbọ́ àwọn orin takasúfé àwọn amẹ́ríkà ṣùgbọ́n èyí tó ń sọ tó ń kọrin gidi tó ń nítumọ̀ tó jẹ́ pé ó tiẹ̀ jẹ́ pé nínú àwọn nǹkan tó tiẹ̀ ń kọ́ ó tiẹ̀ wà nínú nǹkan tí mò ń kọ sílẹ̀ ìyẹn ni wọ́n ń pè ní ó kú ní kékeré ìyẹn náà ń pè ní Bob Marley
2: ṣé tí n bá báyìí
0: bẹ́ẹ̀ bá rí ẹni orin Bob Marley èdè yorùbá kọ́ ló
2: sọ
0: ṣùgbọ́n èèyàn dúdú ni ó sì fẹ́ràn èèyàn dúdú.
2: Ǹjẹ́ tẹ̀ ní orin ẹ̀ kankan eléyìí tí tẹ fẹ́ràn jùlọ.
0: Orin ẹ̀ pọ̀ orin tí mo fẹ́ràn jùlọ
2: nínú àwọn àwọ̀ ẹ̀
0: orin tí mo fẹ́ràn jùlọ ni a bá wà ní òun tó ẹ̀dá ọ̀rọ̀ tí president ethiopia tí wọ́n ń pè ní emperor Haile Selassie e president Haile Selassie laarin gbogbo agbaye niwaju awon president o so nkan kan pe ki atoni lo siwaju ni ile eyan dudu ka to ni ijagbara agbodo ri wipe eyan dudu ka to ri pe gbogbo nkan da ni agbaye agbodo ri pe ijagbara eyan dudu o wa o si se philosophy to so pe eya kan o da ju kan lo nigba ta ba to pa awon philosophy yen wo oni ogun o ma sele ni gbogbo laye ni ki lo sele nisin oni ni ariwa ogun ni iwo oorun ogun ni gusu ogun pe pe ba ma rupa oru ifubo ba nisin ba reyan dudu lori eyan to ma n gba fubo lori papa awon iya funfun wo ma so ogede si wo ma ni pe ina kini wo ma ni pe obo ni awon yen na o ma binu yato fun pe won si tun mu awon eyan wa sin awon eyan wa ti kuro nibi ti won o ri se tabi ti ona o se dada fun ti an ba lo si awon ilu egbo won yen won le so nle ni o awon eyan wa si wa ti won mu seru bo mali si ti so ti pe ti pe lati bi 1978 tabi 79 ni orin yen
2: se eyan ni pe wo láti ẹnu Bob Marley òun ni bàbá wa ó gbọ́ kò tó di wípé wọ́n kúrò lórí ètò lónìí ẹ ṣeun gan wípé a pè yín sórí ètò kìbàdàn ẹ sì jẹ́wà ẹ má bá mi dágbére fáwọn aráalé.
0: Aráalé o gbogbo imo kí o lọmọdé lágbà gbogbo àwọn àbúrò àwọn ẹgbọn àwọn bàbá mi àti ìyá mi gbogbo pé tẹ farabalẹ tẹ gbọ nǹkan tá a sọ yìí yóò sì jẹ ìṣúre fún gbogbo wa olóòmọ wa pẹlú gbogbo wa a ní ṣìnà ẹ ṣeun.
2: Tọ́ ẹ̀yin aráalé lórí ètò ìkìbàdàn fún tọ̀sẹ̀ títò ní àlejò mi àwọn náà ni ọ̀jọ̀gbọ́n Adẹ́rẹ́mí Raje Oyelade tí wọ́n jẹ́ Mugaji Adégboro a sì dúpẹ́ wípé wọ́n fún wa ní àsìkò wọn lórí ètò yìí ó sì dijọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Elédùmarè tá a tún máa pàdé tèmi ládé.

0: rẹ̀. Ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jí àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù mẹ́ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti Cashier? Mo ti Cashier.
1: Ǹjẹ́ o ti gbọ́ nípa ètò Gateway? Wo gateway.cchub.africa.
2: Gateway? Rárá o, kí ni ó jẹ́?
1: Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti tún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi.
2: Èyí dùn gbọ́ púpọ̀, ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
3: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore-ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
1: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni pátápátá.
3: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechHub.
1: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
3: Rárá àti rárá.
1: Ó dà bẹ́ẹ̀, ní àṣálẹ́ yìí náà ni màá

lórúkọ gíwá iléeṣẹ́ yìí lórúkọ olóòótọ́ ètò yìí ṣe ń Akinola lórúkọ DJ Spider lèmi ọ̀túnba Isaac Adeyinka kìyìn ní alẹ́ tèní DJ Spider kọ́ ló wà lórí àgé tó ọjọ́ Wednesday ní jí DJ Spider o. Adeyinka mo ti dé léni ibi tá à ń lọ pọ̀ káyabẹ̀ kádẹ̀ parí ètò yẹn tá a ṣe lálẹ́ tèní ọkọ àtìyàwó ni wọ́n jọ wà torí mo fẹ́ tètè mọ látilẹ̀ ká lè láǹfààní láti parí ẹ̀ léni ká tún gba ìpè lọ́dọ̀ àwọn èèyàn nǹkan ń bẹ láyé mẹ́wàá ń ṣẹlẹ̀ nílé ayé ogún àtọgbọ̀n ń ṣẹlẹ̀ lókè pẹ̀ ṣùgbọ́n kọ́lọ́run ọba mi òkè kọ́gbà gbogbo wa lọ́wọ́ ìdààmú àti ìjì tí ń jà nílé ayé tá a wà yìí o kò sẹ́nikẹ́ni tíjì ò lè jà ṣùgbọ́n kíjì mọ́ jà wá kó mọ́ jà ọmọ wa. Ilé ayé tá a wà yìí kìkì dá ogun ni ogun nílé ayé ogun nílé ayé kìkì dá ogun sí ni ibi tó ní kálukú tí ń kan tiẹ̀ ni ò mọ̀ ṣùgbọ́n kọ́lọ̀ mọ̀ jẹ́ kí ogun kó wa kógun ọjà wá láyé o. Ẹ̀yin ọkọ àtìyàwó ni kẹ́ ẹ wá gbọ́ wìnrin wìnrin lálẹ́ tèní Adeyinka tí mo fẹ́ kájọ mọ̀ lálẹ́ tèní mo fẹ́ kọ́kọ́ àtìyàwó kájọ gbọ́ kájọ farabalẹ̀ kájọ mọ bi tí a ti bẹ̀rẹ̀ kájọ mọ bi tá a bá dé ẹ pé àwọn èèyàn wípé Adeyinka ló mọ̀ fẹ́ sọ nǹkan pé bóò ni ó ṣe rí ẹ̀yin àtọkọ àtìyàwó kájọ gbọ́ ti alẹ́ tèní ọkọ ni iṣẹ́ rẹ̀ ò lọ déédé ó ti fẹ́yàwó wọ́n sì ti bímọ.

àwọn méjèèjì ti bímọ iṣẹ́ ọkọ lọ déédé iṣẹ́ rẹ̀ ò lọ déédé ó ti gbìyànjú títí títí pàbó ni gbogbo ẹ̀ ń já sí gbogbo ọ̀nà tí ń gbà tí ń tọ̀ ni ò já síre ó ṣáà ń gbìyànjú wípé báwo lòun sì tọ́ ọ̀nà wo lòun fẹ́ gbà báwo lòun ṣe gbà á ó ṣáà ń gbà á bó ti wù kó rí tó. ṣùgbọ́n nínú ìrìn àjò ìgbésí ayé rẹ̀ ló ti wò ó pé kò sí tóun fẹ́ ṣe kí lòun wá fẹ́ ṣe ọgbọ́n wo lòun fẹ́ dá bóun bá ṣe ń tọ́ iná lòun ṣe máa tọ́ òun kò kó máa tọ́ njọ́kan yóò jà síbi tí ó jà sí àwọn ọmọ náà ti ń dàgbà díẹ̀díẹ̀.

0: kan ta n so npa yi o ti sise bricklayer yi o to lo ba ru ponpon ni site to ti ru ponpon o ti fe kan ri bo ngba ti won gun okeri to lo mo ba mi to koyo sugbon bo ni o sa ti se igba ti o sa mo se kankan ti o ri nkankan yo sa sise iyawo sa jeun omo na o tun jeun won to ba wa lenu ise leni tabi to je oga kan lenu ise ah mo mo je ntan mo mo gbadura ki je aye mo ja o aye toto eni ti je aye ba ja ogbon o mo mo we okan o mo lowo okan o lowo ana lori ile Nigeria tan bi won le re lori e mo mawo mawo ran wipe baba owo te ni tagba na ba wo be nko baba re rin mo se wipe agbana iru owo awon iru owo ta won agbana o le wo be agbana ba wo be yo jeun yo jeun ti o je yo si tun ko nu owo yen ni sugbon na tagba na gba wo be Adeyinka oya gbogbo omo Nigeria lenu won koko nawo danu na Olorun ba mi o forun ke won Olorun ba mi ba ni forun ke won tori won gbinju forilede Nigeria die o tan bi ta n boro lo oko ti sise o ti sise bricklayer yi kan ba won ru ponpon kan ro mi kan ru gbogbo o ti re bori o se n ko yen le nile awon ayawo ati omo na ni na ko to di pe wahala denjo kan ta re o ya fodidi ose meji ti ora yi jade awon ayawo yen se wa da mo wi pe ah baba yi n sise o ise ni nse o àwọn kan náà wá ta sí ìyàwó ẹ níbi tí ìyàwó ti ń fẹjọ́ sùn pé a bàbá àwọn ara rẹ̀ ò yá o báyìí kàṣà báyìí káwọ́ rẹ̀ kọ́ mọ́ kú o kọ́ mọ́ ṣe wá kọ́ mọ́ sẹ́yìn o ibẹ̀ ni wọ́n ti ṣàlàyé fún ìyàwó pé a ẹ̀ ń tẹ́ra ọkọ rẹ̀ ò yá àti wọ́n ṣe ti ń ṣe ẹ̀ kí ló dé tẹ́ ẹ̀ kúkú jáde sọ̀rọ̀ yẹn ẹ̀ jáde sọ̀rọ̀ yẹn tó bá jẹ́ pé ogun náà wà mẹ́ ogun kù mẹ́ èèyàn ò lè wà láyé kí jì mọ já àyàn láyé èèyàn lè wà láyé kí wàhálà àti ìdààmú ayé mọ ṣẹlẹ láyé ẹni tó bá dákẹ ní tara rẹ mọ bá dákẹ ẹ bá dákẹ ní tara rẹ ó bá dákẹ ẹ bá jáde sọrọ ara rẹ kò ní pẹ kò ní jìnà tí ó fi bọ́ńbẹ ṣebí inú ayé yìí náà la wà inú ayé tá a sì wà yìí ayé le púpọ̀ púpọ̀ ayé le gan o ngbàrà ọkọ yá tán ìyàwó tọjú ọkọ ẹ ló mú ọkọ pa ọmọwọ rẹ sábíyá lọmọ jáde nígbà wọn jáde wọn ti jáde báyìí wọn ti jáde ẹ jẹ́ lọ polówó ọjà náà ti má tẹ̀ka polówó ọjà dé a mọ̀ báyìí òkú lọ ẹ má gbàgbé ibi tá a bá dé a parí rẹ̀ lálẹ́ tẹ̀dí ẹlẹ́mẹ̀ẹ́n o ẹ̀kú ìkàlẹ̀ ètò.
1: Aisha, ǹjẹ́ o ti gbọ́ nípa ètò gateway? Wo gateway.cchub.africa.
2: Gateway? Rárá o, kí ni ó jẹ́?
1: Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti tún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi.
2: Èyí dùn gbọ́ púpọ̀ ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
3: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore-ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
1: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni pátápátá.
3: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechHub.
1: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
3: Rárá àti rárá.
1: Ó dà bẹ́ẹ̀, ní àṣálẹ̀ yìí náà ni màá fi orúkọ sílẹ̀.
3: Kàn sí gateway.cchub.africa láti fi orúkọ sílẹ̀. Ọ̀fẹ́ ló bá dé.
4: and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan. Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
5: Country people.

kọ ìyàwó ó parí iṣẹ́ tán ó dẹ̀ wálé lẹ́yìn tó délé ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta ẹ̀yin oṣù kan gbáko ẹ mọ́ jẹ ntàn yín tí a fẹ́ mọ́ rí ẹ̀la iná ẹ̀ ti ń hàn díẹ̀ díẹ̀.

lẹ́yìn náà màmá náà lọ sun yàrá kan odidi ọjọ́ mẹ́ta náà lò ní travel náà kí a máa ṣàtìlẹ̀ bá ti mọ́ ọkọ̀ ìyàwó ti fọ mọ́tò yóò ti tún ṣe yóò ti yẹ gbogbo ẹ̀ màmá ń wò ó lójú wíńdò látòkè

0: wọ́n fún lówó tó tówó owó tó tówó ni wọ́n fún gbà owó odidi ọjọ́ mẹ́ta tá a fi travel òun rèé owó àjẹmọ́nú rẹ òun rèé owó kinní kan òun rèé eléyìí lọ lọ fún ìyàwó rẹ ńlé eléyìí lọ lọ fún kinní kan ńlé eléyìí lọ lọ ṣe wá ńlé eléyìí lọ lọ ṣẹ̀yìn ńlé ó gbowó ó fún ìyàwó ẹ̀ wọ́n ra oúnjẹ sílé wọ́n jẹun wọ́n ṣe gbogbo ẹ̀.
1: ọba olúwa mo fọ̀rọ̀ mi lé ẹ lọ́wọ́.
0: ẹ̀yin èèyàn àwọn bábá wa mánímáni àwọn bábá wa mọ̀yànmọ̀yàn ẹ bá moore ẹ mọ̀ jẹ́ ń tàn yín tó o bá tán bá ṣe ẹ́ lóore tó o bá moore ó tún rí mi ìgbà ni àṣemáyé ti ń rewó kan pamọ́ lẹ́yìn oṣù mẹ́fà ó kówó náà ó lọ bá bàbá oníṣègùn bàbá mo ti rọ́wọ́ yín díẹ̀díẹ̀ mo rọ́wọ́ yín o àjẹmọ́nú tín tí mo wá mú wá fún yín rèé bàbá ní oṣù mélòó ló wá tí a wá mú nǹkan wá fún mi bó o sì ṣe wáyé náà ọ̀dà iṣẹ́ kan ń bẹ tí mo bá wọn aré èkó ṣe wọn ò tí ì wá gbà á bàbá bọ́lé ó bu díẹ̀ díẹ̀ nínú àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe fáwọn ará èkó ọyá mọ bolé mọ ńlá bolé epo ló dà sí ilé ọtí ló fi lò àwọn èèyàn tẹ́ rí pé wọn ò wálẹ̀ rí láyé wọ́n ń tọ́jú àwọn aláàánú àtolóore wọn ni ẹ̀gbọ́n bá ti dọ́dọ̀ olóore àwọn iṣẹ́ tẹ́lòmíín ti bẹ̀ wọ́n àwọn iṣẹ́ tó lágbára wọ́n lè fi bí wá onídàá kínní kan ṣiṣẹ́ mìíràn tàbí ká fún 1.5 million ṣiṣẹ́ mìíràn ẹni tí ò sì mọ̀ kankan nípa rẹ̀ wọ́n sì tún bù ú lára rẹ̀ àwé gbélé dìímú kó o gbélura lágbájá lónìí ìtàmàdò lónìí àbújá náà ti gbé wa london lélẹ̀ ti sẹ́ǹdì owó rẹ̀ àwọn àbúrò rẹ̀ ń bọ̀ wá bá a gbé lọ́la wọ́n bu díẹ̀ ń bẹ̀ náà. bí wọ́n ṣe máa ń ṣẹnu tí wọ́n fi máa ń ga sí tí wọ́n kì í fi wálẹ̀ láyé.
1: ayé lẹ́rọ ènìyàn lọ sá òkun nílé ayé.
0: ayé tá a wà yìí ayé nìkan ò ṣe é dágbé o ayé nìkan ò ṣe é dágbé ara gbé láyé ẹni tí ó bá sì gbélé ayé ẹ mọ jẹ ń tàn yín yóò gbọ́n nú yóò gbọ́n lẹ́yìn yóò sì gọ̀ dáadáa yóò gọ̀ dáadáa ọ̀ gbọ́dọ̀ ṣe pé o ti gbọ́n tán tó o bá ti gbọ́n tán tó rò pé o ti gbọ́n tán ò ń bọ̀ lẹ́nu. ẹ mọ jẹ ń tàn yín yagunlabi lọ́dọ̀ bàbá ó fún bàbá lówó bàbá náà dá padà àgbẹ̀ tí ó jẹ búrẹ́dì yóò fèsùrú náà ránṣẹ́ lé ó ti mówó lọ ó náà wá ń gba return padà ó tún padà dọ́dọ̀ madam madam wá wò pé ó ò lè máa gbé bí ni kúkú wà ń bì máa gbé yìn kó kúkú máa lọ lé lọ́sọ̀ọ̀sẹ̀ tó bá ń lọlé lọ́sọ̀ọ̀sẹ̀ ó sì wá bí ọjọ́ sátidé kó máa lọlé yín lọ́jọ́ sátidé kọ mọ wulẹ̀ wá lọ́jọ́ sunday tó wá tún ti dọjọ́ monday kó tún máa bọ̀ yàrá kan ń bẹ níbi tó lè máa dé sí yàrá kan ń bẹ tó lè máa gbé bí mo rò ní ìyá alágbájá ní ìwọ̀n sọ kankan báwọn fún ẹjẹ nílé kí n ṣàlàyé fún náà. láàrin oṣù mẹ́fà àṣé ọlọ́run má febi pa wá láyé àṣé oúnjẹ làrẹ́ àwọ̀ láàrin oṣù mẹ́fà ẹjẹ́ mọ̀pọ̀ náà ti ń kọ́lé ìdánsípàkọ́ awọ rẹ̀ ti yàtọ̀ ó ń gbénu ac ó ń wa mọ́tò ac ayé rẹ̀ ti ń yí padà ìyàwó ẹ̀ ní ebi tẹ́ ṣe fẹ́ máa gbé nǹkan mọ tọ́ná ní tí madam sọnù o lọ́dà ẹ̀kú lọ́ máa gbébẹ̀ ń gbà náà ìyàwó bá yọ̀ǹda ọkọ ẹ̀.

0: wọ́n ti ra lẹ̀ fún bọ̀bọ́ wọ́n ti ra lẹ̀ fọ́kọ ìyàwó
1: ẹni tó ń lọ ṣáájú
0: wọ́n ti ń kọ́lé lọ
1: ló ṣe máa rí
0: okù kankan ilé ìbáyìí ìyàwó á sọ wípé

0: ìlú ọba ló wà bàbá tó ń bi fún ó ti gbọ́ ọmọ yẹn lọ́wọ́ ọ̀hún ó wà nílùú ọba ìwò ó já lóyún já bímọ.
1: mo fọ̀rọ̀ mi lé ẹ lọ́wọ́.
0: jẹ́ ká lóyún já bímọ. ọkọ ìyàwó sọ fún màdámù pé kò mọ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀.
1: èmi ṣòro.
0: òun kéré sí yín nítọjọ́ orí ẹ̀sìn ọ̀lẹ́ni. ìyàwó òun táwọn jọ jìyà táwọn jọ jìṣẹ́ òun mọbi táwọn jọ dì sí.
1: má jẹ́ kí tèmi ṣòro.
0: òun mọbi táwọn jọ dì sí o. torí pé kó mọ̀ di ẹ̀yìn kó mọ̀ dẹ̀ pé òun dalẹ̀ kó mọ̀ sì ba tòun jẹ́.
1: ohun tó ń mi bàbá olúwa fi fún mi.
0: ọmọ ìkan tẹ́ ẹ ti bí òun ẹ ti bí i òun sì wà pẹ̀lú yín títí dópin láyé òun mọ̀ wà yín nítorí dáalẹ̀ ti ń ṣe fún òun ò ní já yín ní tàmọ́ ọmọ nìkan ni ká ẹ má jẹ́ ọ wáyé torí tọmọ bá ti wáyé wàhálà ó dé o ó mọ ìyàwó tó ní yàtọ̀ fún pé aláriwo ni òun ló mú un jáde tóun ọba jáde sọ̀rọ̀ ara òun òun lè pàdé yín láyé àti láyé àti láìláì.
1: ilégbè ìṣòro àwọn ọ̀tá ayé.
0: màmá ẹja ṣe gbogbo ẹ̀jẹ̀ jẹ́ o ẹja bá dúró bí ìbálòpọ̀ lásán. ntọ́kọ wa ń sọ fún mi nù.
1: ayẹlẹ
0: pé adéyinka òun wà nínú ìbànújẹ ọkàn lọ́wọ́. òun wà nínú ìbànújẹ ọkàn.
1: ayẹlẹ
0: ìbànújẹ ọkàn tó ń sì wà ní pé tó ń bá kú lọ́dọ̀ màmá yìí.
1: òkun nílé ayé.
0: bó lọ́jọ́ iwájú òun ṣe rí bó lọ́la òun ṣe rí àbí kó ń bá sọ fún ìyàwó òun. ǹjẹ́ ìyàwó gbà bí pé kóun tún bímọ síta tó ń bá wa lọ́mọ ńta sáàrin wọn àtìyàwó òun padà wàá gún láyé. ẹ̀yin ọkọ àtìyàwó tẹ́ wà nínú ilé bó lẹ ṣe fẹ́ rìn sí tó wà nílẹ̀ yìí.

0: Hello, Sao.
1: E ka le
0: Sao. Opolo re Sao. Ami ase o, ami o, ami.
1: Okay. And then, when you come to Olure, only my father, why I got it? Come up at the room. Yawoo, the room, put it in the room, or break it in you. Come up to the room. Because nobody didn't take it when we open every bullet for the town. I hear really gone at Madame Motiviana. The Dari Bumoru, Dari Rukobi, at the door, Rukoba to the Matirwa.
0: But that's a quick book. Sure. Hello.
2: Eke na kore, oda le na kore, ekale.
0: Ekale ma o.
2: Ekweto.
0: Eto re o ya bi.
2: O ti dale.
0: O ti dale.
2: O ti dale. Eba wo de se wo opinu. Opo ba ti ko ti gba bo ko re. Ele ba ni lari. Enje mi sanu. E o ti je ke le ja o. Oh, no, why a new driver? Oh, Uncle Nere, my Ọgbọ́n rẹ́díò, ó ti dálẹ̀, ìyàrí fi ọdún mẹ̀mẹ̀dì, ìyàwó ọlẹ́ yóò fi yàjẹ́, ìyá àná fi yàjẹ́, òun ọ̀nà ọ̀nà.
0: Kí ni kò wá ṣe báyìí?
2: Kí ni wí?
0: Kí ni kò ṣe?
2: Ọlọ́mọ tó pè yóò ní sí ilẹ̀ ìyàwó ló sì gbọ́, ìyà tó ní wò ní jẹ́nà lọ́pẹ́ padà jẹ́, ọ̀pọ̀lọ́, ó fi tùtù bá sí ọ̀lẹ́, ó tó ti rọrẹ̀ pé ọ̀pọ̀ náà ní ṣe gbogbo fúyàn. Ona mi ndi de ba ko wi o ta pa ko ni ka ko do ro kan de pa mo di dale na ba le ko ba le dale no iru wo pon lu e pe to ba be so
0: ko hello
1: e ka le o
0: e ka le sa
1: no ala bi lo so lati oyo
0: alaafin
1: be
0: okay sa ise ni yen sa
1: nte bi so se oro yin ni pe ko pada lo so do baba yen
0: okay
1: o ṣàlàyé fún bàbá.
0: Ok.
1: Bàbá ìmọ̀ lè tọ́ sọ́nà.
0: Ok.
1: Yàtò mo fẹ́ sọ.
0: Padà ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe o. 0706 9. Hello.
3: Ẹ ṣe ètò kan.
0: Ètò rẹ o.
3: Balẹ̀ ẹ̀kọ́ ọkọ̀ ọlọ́gbọ́n tó ṣe rèé kọ́. Ẹ̀rí BBC ni Alájà sọ nínú sọ̀rọ̀ látìgùn lẹ́yìn ìyá títà. Ẹ̀rí BBC ni ọkùnrin ìdálẹ̀ online ìdálẹ̀. Ní tó fà nítorí ní kárí òhun ìjọkùn ríbẹ̀. Tí iṣẹ́ ni tó sọ̀rọ̀ bàdámì tó sọ̀rọ̀ láì sọ̀kọ́ ẹ̀ ní èso ti sọ. Bàbá tó ṣe kìíní yẹfun ló yẹ fún lọ bá. Ó ṣe àlàyé FBC fún bàbá yẹn. Gbogbo ìgbésẹ̀ tí ó bá gbé kò jẹ́ tó sẹ́yìn bàbá yẹn. Bàbá yẹn ló mọ àtúntò àti ibi àwọn méjèèjì. Ó mọ bó ṣe jẹ́ ọ̀dọ̀ òun. Ó mọ orúkọ tọ́wọ́kọ̀ tó jẹ́ ọ̀dọ̀ òun. Bàbá yẹn ló máa fún ní ọgbọ́n àti òye. Bàbá yẹn gan nìkan nìkan tí láyé ìṣẹ̀ tí nírú ní pé òun ti ọkọ ni sí gan. Bàbá yẹn lè fún níbi tí wọ́n kọ́kọ́ bá ṣiṣẹ́ ó fi mọ fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ̀sìn tẹ̀ nílùú kan tó àwọn ọjọ́ láti jẹ ti pọ̀ pé ìkan mọ wá tẹ̀ wọ́n.
0: Hello, daddy. Me. Hello, I can't let you. Kabisi,
1: sir.
0: Kabisi, oh.
1: Ẹ̀kọ́ àtútúrú látàárọ̀.
0: Àtútúrú nìyẹn sà.
1: Gẹ́gẹ́ bí àwọn èèyàn ti sọ.
0: Bẹ́ẹ̀ni.
1: Solúṣàn ni máa yẹn ń bèrè fún báyìí.
0: Bẹ́ẹ̀ni.
1: let us stop the criticism.
0: Okay.
1: Gẹ́gẹ́ bí ìyá mi sáà ní ti sọ.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó padà sọ́dọ̀ bàbá yẹn. Ó jẹ́ wípé bàbá ó sọ̀bá wá bò mí. Yàtọ̀ fún ọ̀dọ̀ ìyá
0: yẹn. Ọ̀dọ̀ ìyá yẹn.
1: Mísẹ̀ tó ń ga ti ṣe ni pé kò yẹ kó gbà láti wàá máa sun bẹ̀yìn. Màmá lè máa wá sun bí ẹjẹ̀ máa wá mo ṣe ń wá. Tó bá yẹ kó ṣàlàyé láti lẹ̀ ìgbìmọ̀
0: ẹlẹ́dọ̀
1: ni wọ́n bá ti báyìí. Ọ̀pọ̀ máa ń kó padà sọ́dọ̀ bàbá tó mọ̀ yìí káàkiri ìgbà yìí ni. A tẹ̀gbù wábò míì ni àti kí n tẹ̀síwájú lọ́dọ̀ ìyá ẹ̀ jẹ́ bí mi lásán. Ó ní kó jẹ́ pé bàbá kí ìyá gbàgbé rẹ̀. So ọ̀dọ̀ bàbá ni solution wà. Ọ̀dọ̀ mi ti pa bàbá
0: báyìí. Ami o, ami o. Ari lọ́jọ́ Wednesday, yes sir. Okay. Adeyinka. Emi o ma lọle fatale teni. Fun eyin eyan ti e o ni glaucoma tabi cataract to ba dijo mejo ni n soro lori re daada kali mba se moju tora wa eyin te ba si n ri ni o eyin te ba n ri o ni ke wa eyin te ba ri ma wule yoju ma wule pe mi eyin te ba ri na die die toju e ma fun yin ni problem o ni ka e yoju si mi tabi ka e pe mi okunrin ti o le se daadaa lodo iyawo e e yoju si mi walai talai e ma se daadaa 08064 47 47 94 08064 47 47 94 08064 47 47 94 ni number me no 08064 47 47 94 ni number me Otumba Isaac Adeyinka o di jo mejo ni o la se ledumare o dabo.